0: ẹjẹ kí a gbàdúrà. Olúwa wa dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ṣeun, torí pé ẹjẹ ká jí sílẹ̀ àlàyé lówùúrọ̀ yìí. Olúwa gbọ́ pẹ́ wa, bí a ti lọ lóhùn ní Olúwa bá wa rìnrìn àjò wa. Ògo ni forúkọ yín, Jésù Kristì Olúwa wa. Orúkọ mi ni Àlùfá Mósè Adémọlá Pupọ́lá. Ẹ̀yin ará, ẹjẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbó fún wa ní orí ọ̀fẹ́ láti wà ní ayé lónìí, láti jí sí ilẹ̀ àlàyé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ kẹ́ dì mú lónìí bí ẹ ti ń lọ. Ǹlẹ́ ó rí nínú ìwé orin Dáfídì orí 23, ẹsẹ̀ kìíní tí ó sọ pé Olúwa ni olùṣọ́àgùtàn mi, èmi kì yóò ṣe aláìní. Bí o ti ń lọ lónìí, mo gbàdúrà fún ọ, o kì yóò ṣe aláìní, yóò dára fún ọ. Wàá rí àánú gbà. Gbogbo ẹni tí o gbẹ ohun tó dára ń gbẹ lónìí lówùúrọ̀ yìí tí o ti jí tó ń lọ jáde, Olúwa yóò bá ọ lọ. Olúwa yóò pèsè fún ọ. Olúwa yóò fún ọ lánàá. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o. Nígbà ara pọ̀ sílé, wàá rí ògo Ọlọ́run, Jésù Kristì Olúwa wa.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكرا وكو جمعة نقي السلام عليكم ورحمة الله wabarakatuhu. Gẹ́gẹ́ bí ìṣe wa lónìí tá a máa fi bára wa sọ̀rọ̀, òun náà ni pé man lam yatagadha qalbahu bi nuril iman fasayara li izzata fil amwali wal ashiya la bil iman wal a'mal. Ọkàn ọmọ èèyàn, gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ti dá àwa mùsùlùmí, bá a ti ń jí lónìí, Ọlọ́run ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ, òun náà máa ní bùkátà sí mímu. Kí wá ni jíjẹ ọkàn, kí ni mímu ọkàn? Òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ́ ìmánì, tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa mú súnmọ́ Ọlọ́run ọba, tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa fọ ọkàn mọ́. Gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọ́lẹ̀ Ọlọ́run jẹ, tá a bá ti fún ní ìmọ́ni Ọlọ́run ká gbìn sínú ọkàn náà, gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ó máa rí, tí ó máa bàbàrà rẹ̀, yóò máa wá hàn níbi iṣẹ́ wa, yóò máa hàn níbi iṣẹ́ wa. Bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń jalè, inú ọkàn rẹ̀ ni ẹ wò. Bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń gbé nǹkan, bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń da nǹkan rú, bẹ́ẹ̀ bá rí èèyàn tọ́lọ́run tí ó kú láre, má bá ní mọ́ bá kíní ìjẹ aníkíní fi ṣèyàn, ọkàn rẹ̀ ni ẹ wò. Lam yatagadha qalbahu bi nuril iman, ọkàn tó bá mọ Ọlọ́run, tó bẹ̀rù Ọlọ́run, in tọ́lọ́run ọba fẹ́hun ni, ibẹ̀lẹ́ ti máa rí ara rẹ̀ tí ó máa ṣe. Èmi náà ni ọmọ yayin Muhammad al-Ma'ruf Abiodun ibn Abdul Malik, mudiru daril Qur'ani wal hadith, ita'limil arabi wal islami. Wassalamu alaikum wa rahmatuhu wa barakatuhu.

0: Saturday.
1: Ow!
0: Wa ba mi lojo Saturday.
1: Happy Shalom.
0: Ma se canceli fun e.
1: Oh yes sir.
0: Ma pray fun e.
1: Adan wa yo.
0: Sunday genge.
1: Sunday service.
0: Ago meje.
1: Meje aro ni o.
0: Simokola.
1: Meje aro simokola ni.
0: 7 to 11.
1: 7 to 11.
0: Ko ba de ni 12.
1: Fairness sir.
0: O le ba woli e.
1: Ati pari ni o.
0: Ni 12 o'clock.
1: Ni 12 o'clock.
0: Woli ati wa lona Eko.
1: Fairness sir.
0: Fun Sunday service.
1: Fun Sunday service.
0: Sunday service ya koko.
1: Fairness sir.
0: Ninu osu kejo.
1: Ni sanguata.
0: Ni sanguata.
1: Kapi esi o.
0: Ojo keji.
1: Ojo keji.
0: Osu kejo.
1: Osu kejo ni o.
0: Ni sanguata.
1: Sanguata.
0: Maui Vesenta.
1: Maui Vesenta ni.
0: Sori a won Sunday a koko.
1: Fairness sir.
0: Ni gbogbo ijo.
1: Eo.
0: Won ki fi sere.
1: Eo.
0: Sunday a koko.
1: Eo.
0: Ifami ororo yan.
1: Oh yes sir.
0: Eyan ara sanguata.
1: Sanguata.
0: A ma lo only communion wine.
1: Kapi esi o.
0: Eje Jesu.
1: Eje Jesu.
0: Ni sanguata.
1: Adani wa yo se.
0: Ni Sunday a koko.
1: Fairness.
0: Sunday a koko.
1: Sunday a koko.
0: Ninu osu kejo.
1: Ninu osu kejo.
0: Only communion wine.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ati.
1: Yes sir.
0: Ororo.
1: Ororo la ma lo.
0: Anointing service.
1: Kapi esi ololo.
0: Anointing service.
1: Anointing service.
0: A ma da ororo ni ori ori.
1: Ayira yo.
0: O ma ni agbara.
1: Ose Jesu.
0: Ade tun ma fun ni mantu.
1: Kapi esi o.
0: Ni ofe.
1: Ose Jesu.
0: To ma fi rinrin ajo.
1: Adani wa yo.
0: Ose tutu.
1: Oh yes sir.
0: Osu tutu.
1: Osu tutu.
0: Baba se se ni Eko.
1: Bẹ́ẹ̀ni o.
0: Na la se ma se ni ile se.
1: Kapi esi ololo.
0: Ni ori oke sioni.
1: Ori oke sioni.
0: Are mo leku.
1: Are mo leku ne.
0: Ibi o ma de ni ile se.
1: Bẹ́ẹ̀ni o.
0: Sọkun lori oke oko to Jesu.
1: Oh yes sir.
0: Eyan ara ile se ndide.
1: Ndide.
0: Ibẹ̀rẹ̀ ọ̀tún lẹ́lẹ́yìí.
1: Kapi esi o.
0: O n tutu ni sa.
1: Oh yes sir.
0: O fẹ́ ti ayé rẹ wù jáde.
1: Kapi esi ololo.
0: Mo fẹ́ ko bá Ọlọ́run pàdé.
1: Adani wa yo.
0: Ko wo bi osu yi se ma ri fun.
1: Oh yes sir.
0: Baba ti pari.
1: Ow.
0: Sunday service.
1: Ni Sunday service ya.
0: Ni Eko.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Ni on the second.
1: Ow.
0: A n lọ sí.
1: Kapi esi o.
0: Ibi kan tó ń pè ní Oro.
1: Oro.
0: Ẹ̀yàn ló Oro.
1: Hallelujah.
0: Ni ọjọ́ Tuesday.
1: O ma tọjọ́ mẹ́ta.
0: Ọjọ́ kẹrin.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọjọ́ Tuesday.
1: Ọjọ́ Tuesday.
0: Ọjọ́ kẹrin.
1: Oro.
0: Osu kẹjọ.
1: Kapi esi ọlọ́run.
0: Oro.
1: Oro.
0: Osu kẹjọ.
1: Osu kẹjọ.
0: Ọjọ́ kẹrin.
1: Ọjọ́ kẹrin.
0: Etí sọ ọjọ́ Tuesday.
1: Tuesday la ma bẹ̀rẹ̀.
0: Àti ọjọ́ Wednesday.
1: Wednesday.
0: O ma ní agbára.
1: Alágbára o.
0: Ní òru.
1: Òru.
0: So ní ọjọ́ Tuesday yẹn.
1: Ọjọ́ Tuesday yẹn o.
0: Tí sọ ọjọ́ kẹrin.
1: Yes sir.
0: A ma bẹ̀rẹ̀.
1: Kapi esi o.
0: Ní 7 àárọ̀.
1: 7 àárọ̀ ni o.
0: Àárọ̀ kutu ni.
1: Àárọ̀ kutu hai.
0: Aṣọ white ló gbúdọ̀ wọ̀.
1: Aṣọ funfun ni o ma wọ̀ bọ̀.
0: Lọ́jọ́ kẹrin.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Osu kẹjọ.
1: Osu kẹjọ.
0: O ma lágbára.
1: Alágbára o.
0: Òru.
1: Òru.
0: Ẹ ti mọ bí ta ṣe ń pàdé.
1: Bẹ́ẹ̀ni ẹ̀jíjẹ́.
0: Mountain of Solution.
1: Mountain of Solution.
0: Bible Assembly.
1: Bible Assembly.
0: Ní Along Bodedi Way.
1: Along Bodedi Way ni o.
0: Agbègbè Bodedi Way.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ní àdójúkọ ilé Láí Muhammed.
1: Oh yes sir.
0: Ilé Láí Muhammed.
1: Àdójúkọ ilé Láí Muhammed.
0: Bodedi Way.
1: Bodedi Way Road.
0: Àdójúkọ ilé Láí Muhammed.
1: Àdójúkọ Láí Muhammed ilé
0: ẹ̀dọ̀. Adéboye Avenue.
1: Adéboye Avenue.
0: O ma lágbára gan.
1: O ma lágbára o.
0: Ní Kwara State.
1: Kwara State.
0: Oro.
1: Oro.
0: Kwara State.
1: Ẹ̀dìdẹ́ o.
0: Bàbá ti ń parí Oro.
1: Oh yes sir.
0: O ma lágbára.
1: Alágbára o. Kapi esi ololo.
0: Tabo ti pari ipade Oro.
1: Oh yes sir.
0: Ẹ̀yin ará Ìbàdàn.
1: Ìbàdàn.
0: Wòlíì mọ́.
1: Hallelujah.
0: Lẹ́yìn ìpàdé.
1: Yes sir.
0: Títòrò.
1: Kapi esi o.
0: Ìbàdàn lọ́kàn.
1: Ìbàdàn kú oríire o.
0: Ìbàdàn lọ́kàn.
1: Ìbàdàn mà kú oríire.
0: Lẹ́yìn Ìbàdàn.
1: Oh yes sir.
0: Ó kan ìkírun.
1: Ìkírun.
0: Lẹ́yìn ìkírun.
1: Oh yes sir.
0: Ó padà sí Èkó.
1: Èkó ló kọ̀.
0: Lẹ́yìn Èkó. Ìlọrin.
1: Ìlọrin Àbọ̀jà.
0: Lẹ́yìn Ìlọrin. Ọfà.
1: Ọfà.
0: Lẹ́yìn ọfà.
1: Kapi esi o.
0: Ilésà.
1: Ilésà ni o.
0: Lẹ́yìn ilésà.
1: Ọyàsà.
0: Ẹ̀yàn ará Ondo.
1: Ondo.
0: Ẹ máa retí wòlíì.
1: Ẹ máa múra lẹ o.
0: Aran mi sí ọ.
1: Kapi esi o.
0: Sórí oṣù kẹjọ.
1: Ọyàsà.
0: Ìrìn àjò ìpè ni.
1: Kapi esi o ma sọ.
0: Ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ ni.
1: Ẹ
0: o. Ìsọjí àgbáyé ni.
1: Ẹ o.
0: Ìwọ ló máa lérí.
1: Àmẹ́jọ sọ.
0: Olúwa wíwé.
1: Kapi esi o.
0: Nínú oṣù kẹjọ yìí.
1: Yẹ́sà.
0: Ẹ̀yin kan wà.
1: Ẹ o.
0: Ìdámẹ́wàá yín.
1: Yẹ́sà.
0: Ó máa bẹ̀rẹ̀ láti 500,000.
1: Amen.
0: 200,000.
1: Amen.
0: 1,000,000.
1: Amen.
0: 2,000,000.
1: Amen.
0: Wàá máa pé wòlíì pé.
1: Yẹ́ sà.
0: Mo fẹ́ san ìdámẹ́wàá.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tí mi ò san rí.
1: Kapi esi o.
0: Nítorí ìyanu ńlá.
1: Ó yẹ sà.
0: Tí mi ò rí rí.
1: Ẹ o.
0: Ó ṣẹlẹ̀ ní.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ìyanu ṣẹlẹ̀ sí ọ.
1: Àmẹ́jẹ́.
0: Ìyanu wọ ilé rẹ.
1: Àmẹ́jẹ́.
0: Ogbó wọn Olúwa Jehovah.
1: Kapi esi o.
0: Ẹnikẹ́ni ni.
1: Ó yẹ sà.
0: Àtọmọdé.
1: Àtọmọdé o.
0: Àtàgbà.
1: Àtàgbàlagbà.
0: Tó o bá rú ẹbọ ìtorí ọmọ rẹ.
1: Ó yẹ sà.
0: Wọ́n wo ohun tó fẹ́ ṣẹlẹ̀.
1: Kapi esi o.
0: Ẹ̀rí ẹlẹ́rìí ló ń gbọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: O ò sọ tiẹ̀ rí.
1: Rárá o.
0: Wọ́n ní kò sẹ́lẹ̀.
1: Ó yẹ sà.
0: O ti pẹ́ tó ti rú ẹbọ.
1: Jésù.
0: Rú ẹbọ ilé yìí o.
1: Jésù.
0: Nítorí ẹ̀rí.
1: Adani wa yóò.
0: Ti ń bọ̀ yìí o.
1: Kapi esi ọlọ́run.
0: Ègbé.
1: Ó yẹ sà.
0: Mo fẹ́ ẹni tó wí.
1: Ẹ o.
0: Nígbà tí Olúwa kò wí.
1: Jésù.
0: Tó o bá ní.
1: Ẹ o.
0: Tolú.

0: Jésù tó ṣe mí lóore, ó ṣe mí dáadáa. Mo dúpẹ́ tèmi, mọ́mì lanu, sọ pé Olúwa, mo dúpẹ́ tèmi. Mo dúpẹ́ ìkan òjọ̀ kan, oore tó ń ṣe nínú ayé mi, ó ṣe gan o. Bẹ́ẹ̀ ṣe dọ̀bálẹ̀ yẹn, bàbá, mo dúpẹ́ pé o ti dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo dúpẹ́ pé o ti wẹ̀ mí, oní bí wọ̀ bá ń sàmì ẹ̀ṣẹ̀, ta lẹni tó le dúó. Ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ká lè bàá máa bẹ̀rù ẹ̀. Ọlọ́run jọ dáríjì mi, gbogbo ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ àti níṣe mi, ẹ̀ṣẹ̀ táwọn ọmọ mi le dá tí àṣẹ òfin ní kàn wọ́n dáríjì wa. Òní lọ́jọ́ àánú, máa sọ Olúwa sànú mi, fọ mi, wẹ̀ mi, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, wọ́n kà mọ́ mi, wọ́n wo ti ẹ̀ṣẹ̀ mi, wọ́n kà sí mi lọ́rùn. Ògo ni fún ọ Jésù. Ó gbogbo àwọn tí wọ́n dojúbolẹ̀, tí wọ́n dọ̀bálẹ̀ àtàwọn tó kúnlẹ̀ yìí, Ọlọ́run nínú agbami agbára, dáríjì fọ̀ wá ní àwẹ̀mọ́, wẹ̀ wá ní àwẹ̀mọ́, nítorí ikú Jésù, gbogbo ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀, Ọlọ́run dáríjì. Ògo ni fún ọ Jésù. Jésù Olúwa wa, ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ wá dìde, ẹ jẹ́ àgbàdo ẹyọ kan sí. Òní ẹlẹ́ẹ̀kẹta tí Ọlọ́run kì í kọ̀, àdúrà alákọ̀ọ́kọ́ ni àdúrà ọpẹ́, ẹlẹ́ẹ̀kejì ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní mi ọ̀fẹ́ kú ẹlẹ́ṣẹ̀, àfikún ronúpìwàdà. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta ó ní àdúrà fún àánú. Ó ní láàrin ọdún máa sọ iṣẹ́ mi jí, oṣù yìí ti fẹ́ tán báyìí. Systematically today is 29. Òní tó wá bọ́ sí ọjọ́ agbára, ìsìn méjì láàsì ṣe ní wẹ́mà. Ẹ̀yin àyànfẹ́, tí n bá ti kú bí mò ń lọ sórí Facebook gẹ́gẹ́ bá a ṣe ṣekù lánàá, mo sì tún wà lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ testimony. Ẹ mọ̀ọ́mọ̀ dìde, ó yẹ ka ẹsẹ̀ márùn-ún síwájú. 1, 2, 3, 4, 5 wá nawọ́ yẹn sókè. Ẹni bàbá mọ̀ bí ọ ni nítorí àánú jẹ́ testimony mi ọ jáde. Ọlọ́run tó pọ̀ ní ipá ẹ̀ṣà sórí tó ọba ti ń tẹnu mọ̀ nǹkan. Especially tó ọba ti rí tí mò ń lídì tí mò ń tẹnu mọ̀. Mo sọ kó pé wàásù yẹn lánàá pé you must share testimony. Ọ gbọ́dọ̀ ní ẹ̀rí ni. And oríṣiríṣi ẹ̀rí ló wà. Bọ̀ kí n tó sọ, mo gbọ́dọ̀ sọ̀dí tó fi gbọ́dọ̀ share testimony. Mà á list ẹ̀ ní sísẹ̀ntẹ̀lé. Bá a ṣe ń bá a lọ láàmú ọjọ́ Sunday. Inú ọ̀sẹ̀ titun, inú oṣù titun, nawọ́ bàbá. Fàyè gba ẹ̀rí nínú ayé mi nítorí àánú rẹ̀. Nítorí àánú jẹ́mi náà bá wọn sọ ẹ̀rí láyé. Ọlọ́run jẹ́ ń gbóhùn ara mi. Fún mi ní agbára tẹ́mi náà fi rí ẹ̀rí sọ. I want to share testimony. Sàánú mi Ọlọ́run. Ọ wá sọ ní ìgbà márùn-ún. Sàánú mi Ọlọ́run. Sàánú mi Ọlọ́run. Sàánú mi Ọlọ́run. Sàánú mi Ọlọ́run. Ẹ sàánú mi Ọlọ́run. Gbogbo ẹni tó náwó ẹ̀ méjèèjì sókè bá tími ò lọ kọ́ wa ládùúgbò yẹn. Ó ní Jésù ọmọ Dávidì sàánú fún mi. Gbogbo ibi tó ọba ti ń gbọ́ mi lórúkọ ọba Bátọ́mọ àti tẹ̀mí mímọ́ sí àmì yẹn ló wòkè kí ẹ̀mí mímọ́ kọ́ sàánú ẹ̀ wà ní testimony in Jesus name. Ẹ jẹ́ ń ṣe báyìí. Aago mẹ́jọ àbọ̀ ní ìsìn alákọ̀ọ́kọ́ yóò bẹ̀rẹ̀ nínú wẹ́mà. And mo rí igi ẹyọ kan tó ní èso ẹyọ kan. Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti wá sí díẹ̀ tí wọ́n ń lẹ oríṣiríṣi nǹkan mọ̀ tí ọ̀ka. Ẹ̀mí Ọlọ́run ni kí n ra mú bàtà tí mo lẹ́sẹ̀ mi kí n yọ. Bí mo ṣe jù sí báyìí, àfi bí ẹni pọ́ fẹ́ jábọ́lẹ̀ fún mi níwájú ẹni tó ní ayé àtọ̀run. Mo sì ra mú. Èso yẹn ni olúkúlùkù ń jẹ. Ìsìn ẹlẹ́ẹ̀kejì yóò wáyé nínú Old Auditorium nínú ìsìnpayà mo ti rí sá. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ ní àǹfààní láti bá mi pàdé láàárọ̀ yìí, ẹ lọ múra. Láti ìwòròdì ẹ wọ mọ́tò gbági, ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà, ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ìsìn tààrọ̀ yóò wáyé ní New Auditorium. Ìsìn tọ̀sán tó jẹ́ number 2 yóò wáyé ní Old or Second Auditorium. Ìyẹn ní wẹ́mà náà. Gbogbo ẹ̀yin tó bá ń lọbi iṣẹ́ tó ráyè láàárọ̀ yìí, pàdé mi ní 4 torí n tí ẹ̀mí Olúwa ní ká ṣe. Ẹ gbé kírímù tó bá wù yín dání tẹ máa lò. Èmi ọkàn sọ àwọn nǹkan kan sí. Lẹ́yìn ìgbà náà, glove ọwọ́ yín lẹ fi gbé ká tó wá máa sọ̀rọ̀ nípa glove tó ń bẹ lọ́wọ́ rẹ̀. Ẹnìkan ní pásítọ̀ kí ni ìtumọ̀ ẹ̀? Nawọ́ sí mi wájú kọ́kọ́ nawọ́. Tá a bá rí ẹnikẹ́ni tí wọ́n wọ àbọ̀wọ́ àṣetì tàbí ìbọ̀wọ́ àmúbọ́sí tí nǹkan fi máa bọ́ lọ́wọ́ ẹ̀, mo pàláṣẹ orúkọ Jésù àti ẹ̀jẹ̀ rẹ̀ kọ́ gbọ̀dánù in the name of Jesus Christ. Ẹ kégbe, I must share testimony. And gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook, Wòlíì Ọdẹ́kùnlé ó wà sí YouTube ní ìsìn. Tó bá ti di 6:30, màá wà lórí YouTube ní agbára Ọlọ́run. And ema ba mi ran awon omo yin leti woni ode mu yo wa si ilu UK mo nbo ni London e ba ma so fun won le ni on the 18 on the 18 ni woni ode mu le yo wa lori ni ilu United Kingdom ni London precisely lagbara olohun e je kin se bayi kini di to fi bodo share testimony number 1 share testimony glorify God ni gbogbo igba to ba nso eri olohun a ma yo muda inu olohun ma dun and mo so lana kini di to fi share testimony e da segun patapata igba to testimony to ba ti so testimony ogun yin e setan eni kan ni why bibeli lo so be nu revelation 12 oni a segun dragoni nipa eje odu agutan ati nipa oro eri enu won so testimony glorifies God. Ninu we First Chronicle chapter 16 verse 8. Olorun lo so be eni kan ni e kan kin gbo to so. First Chronicle 16 verse 8 ma tun ka verse 12. Oni e fi ope fun Oluwa. E fi oruko re. E fi ise re han ninu awon eniyan. Ise to se ninu aye re ma fi han. Wa wo verse 12 ati verse 13. Oni e ma ranti ise iyanu re ti o ti se. Ise ami re ati idaju enu re e ma fi yin o wa ni eyin iru omo Israel iranse mi eyin iru omo gbogbo eyin omo Olorun te je omo Olorun omo leyin Christi e ma mo so nipa ise ami re mo bi owo yen lori ki osu yo to pari osu ta bere mi omo bi o se sele imo bi o se wa eri re jade in the name of Jesus. And you tell wa lori Facebook, YouTube, e te soju e, e ko si mi ni se pe, ai, o dekunle epafra, mo share testimony. So testimony glorify God. Inu Olorun ma dun. Ki tun ni ma sele when you share testimony. Oh, sharing testimony encourage other. Nigba to ba share testimony, ara awon yoku, inu wa si ma dun. Olufe, o le mo ise to nse, ai mo ye awon eyan leti gba lowo hypertension. I mo ye awon eyan lo ti gba lowo depression ni gbogbo gba to ba so eri because so ri nton la koja 1000 eyan ni la koja in ti sele si oyen I bi mo yen I ri se yen I lowo yen I ri nkan se kan I mo ye ogun logun eyan ni la koja but ti an ba gbo po lo se ti e o no wa fokan bale olodun to se ti taye ko ku oni di sasun o le se temi na bi gbo testimony nto lohun ti se fe nikan a si wu elomi soke anybody kill a family mujade. When you are sharing testimony, people are inspired. Not only inspired, they are motivated. That is the secret behind it. Inu wa do. O kan wa yo muda. Matthew chapter 5 verse 16. Ojo dimima. When you are sharing testimony, you encourage other people. Number 3. When you share testimony, in Georgia, when you are demonstrating God's power, the power of God. Bubu igba to ba so, won fi agbara Olorun han ni. Ojo dimima fun aye pe Jesu ni alagbara and eyan ara ile ta la alagbara oh down Jesu ni alagbara o nikan ni nu we Isaiah won la o si ma pe oruko re ni iyanu odo Jesu ni iyanu pin si o ni won fi gbogbo se iyanu sori ko senti odama and to ba ntele to ba nsin o di dandan ko se iyanu laye re e wo glove la re bo ba ni glove sa gbe cream e dani emi woli odekun leta ran si oyo so tele gege bi ohun oluwa mo kon to mo po nu jesu olohun ba ngbo so when you are sharing testimony you showcase God's transformation power gbogbo igba to ba yin olohun to so testimony si se lo mo mo je ki aye o mo pe ni toto alagbara ni jesu and awon kan so pe won ko won ni mi lo lo fe ko eyan mi lo leyan fe ko ah bi pastor kan ba dide to le mo ko won laju gbogbo nta mo so yo ti ya were ti pe olufe ta na ojo toni e tun mo wo atun bo church o atun tin se nkan ti o tun mu eri mi jade o alo ni jade losu ilofo eyin na egbo nti mama iso engineer ki n to so number 4
1: se ya ti mo n gbe testimony eri ah osha mama kada ninu awon mama pastor nbe wa gbe omo idani ki mo mi o fi le so o re o on tun da era gbe lole e da ko yin bi te ti wa
2: yetunde olure mi lekun ati ikere kiti ni mo ti wa
1: ekiti le ti wa
2: ah ogun ja mi o ogun ja mi go awon mo dupe lowo olorun oluwa oya aso ya kuro lorun mi.
1: Mo like language yen. Won la won dupe pe Olorun ya so esin asogun oya mi meyin te fe ko ya kan yawo bayi bi n ba gbo to si ami asogun ya lara e
2: mi mo nkan ti ni ti se ri mo sosa
1: esosa
2: mo ruju tu ara mi tin ba tin lokan ako ma fi mile mo se yawo ni 98 abimo sin kokan okunrin olokunrin sa ba ti e lo
1: eni sosa ko bi yin ni
2: ni ti mo ni nu
1: baba ni ka bi ni ejo ko kini age yin ma
2: I'm 58 yes I turned 58 in January
1: lodun yi
2: beni sa
1: e wo mo dodo sa
2: ah
1: e ribi
2: baba mi mo lo hospital ni loyinbo ta ba ti debe one story or the other after ti mo se fibroid surgery bo we ba ji gaga won fe se assisted pregnancy fun mi won tun ni mo tun ni medical condition yen tu kuro be a fe se HSG no ma npe iterosia salpingogram ton ma pass dice lati ojo ara ton ma wo binu seri won ri pass kilo mean ko saye tan ma gba ko ile omo
1: oju omo di
2: di ko ti yi kuro mi te won bi to ya si n ba si mi o tu ko si wala ma fi ise to dale daddy mo se nse ni loju kan mi o je mo
1: te yi
2: mo kan po yi loju kan mi mo pe mo po yi loju
1: se bayi agbara to mu mi mo le agbara oju kan na wa ni bayi loluwa wi wa wa mi ina ja lara mi ina ja ina ja ina ja baba owo ran ina oluwa gbe mi ku loju kan in Jesus name. Sit down.
2: Mo wa da ode. Mo wa da ode. Anything tin ba ri ma sa se. Ti daddy paro wo wala. O wa ji bo ko rin loyinbo. Mo je ni we igbelu.
1: Eni we igbelu.
2: Mo ni o wa ji pe mo emi ko wa yari mo ni mo ti ma lo Nigeria. Our counselors ni let us help you. We can do this. Oju mi saran. Ileni 2014 ileni. Ba mo de de Nigeria mo sa de te ile Nigeria. Kini mo fe ma se? Benny, but me le give up on my life. Mo wa bere. Ninu e ni mo kuro ni sele ni mo lo se osa.
1: Esu osa.
2: Ah, baba mi mo se osa, emi nikan nikan, gbogbo e ni mo se.
1: Ko si gbeyin.
2: Baba o se o gbe mi fuck osa, fuck osa.
1: Fuck osa, fuck up. Won bi ko gbe mi. Asha katahala.
2: Baba mi ti mo ba si eji ye. Eji ye mi go ni pomo de bi ton ko mo je lo de mi.
1: Agbara to ha omo gaga agbara to ni oda bi ejo to lohun ni ti ola pa ki gbogbo nu ese ami ni oluwa ya se dad ni seju ka tewo yin omo dun ya oluwa ti na bobe
2: ah
1: ibi orisa ti wa

0: ọ̀rẹ́ wo la níbi Jésù tó ń tán ìbànújẹ́ wa kò sọ̀rẹ́ kan tó dàbí ẹ̀ ẹ̀yẹ èèyàn ẹ lọ gba Jésù gbọ́ lólúwa tó lùgbà láyé ẹ lọ mú ọlọ́run ní ọ̀rẹ́ koríko sùn òní lẹ máa ráàánú gbà má jẹ kẹ́nìbọ̀dì fi gbólò mú ẹ mọ́lẹ̀ tí tó bá tán fún ẹwọ̀n níwọ́ ẹ mọ́ ìwọ́n ti ọmọ bẹ̀rẹ̀ má bínú ẹnìkan bínú bí ó ní ìgbà tí mi ò lówó wọn béèrè mi nísìnyí mo wá lówó sìn wọ́n béèrè mi déédé ẹlòmíì ṣe kọ́lé bó ṣe parí lé báyìí làwọn èèyàn tó expect tí ò kí ẹ rí náà bá dé ẹ kú oríire ń bí o mo gbọ́ pé o kọ́lé náà mo sì ní kí wọ́n á kí ọ kú oríire mo gbọ́ pọn lọ́mọ ẹ ṣe parí ilé ẹ dẹ̀ kú oríire o ló wá ní ṣe kí mi rí má bínú ayé òkín kí aláṣẹ ti báyé ṣe rí nìyẹn aláṣẹ orí náà máa ń kí ni má bínú sí wọn bọ̀ wọn lọ́wọ́ kò sí nǹkan kan sọ pé olúwa ṣeun adúpẹ́ adúpẹ́ a ṣe parí ilé yẹn náà rí tọ́mọ ní tọ̀ sóúnjẹ wà sáà lè gbẹnu sí fẹ́ bá díẹ̀ lẹ́nu kò dẹ̀ fún ọlọ́bẹ̀ fọ̀ díẹ̀ náwó sókè torí ìwọ máa ṣayẹyẹ láìpẹ́ sí àmì lélẹ̀ mo lè máa ṣayẹyẹ láìpẹ́ wàá ṣe ayẹyẹ láìpẹ́ pọ̀pẹ́ ní orúkọ jésù ìkórira tọ́mọ aráyé fi sí mi lára jáde sọ pé ìkórira táyé fi sí mi lára
1: jáde
0: jáde afamọ́ serere kí ló ṣe lára mi
1: jáde
0: ẹjọ́ mo rí ẹnìkan bí sọ pé àmì àwọn àgbà
1: ó lè bá tèmi jẹ́
0: jáde sọ pé àṣẹ tó mú mi mọ́lẹ̀ túká lára mi ẹ̀mí ò fo
1: dìde
0: jáde ẹ̀mí àṣẹ dànù
1: kúrò lára mi
0: jáde
1: ẹ̀mí ojú kan
0: ẹ̀lẹ́ mú mi mọ́lẹ̀
1: jáde
0: gbogbo ọmọ tí mo bí
1: láti ìsinyìí lọ
0: ẹ máa soríre ẹjọ abẹ ọmọ tí ò bá ti lè pray ẹ jẹ kó wábì kan gbà lọ kó mọ lọlé tàbí kó lọ tọ mò ń bọ
1: sọ pé gbogbo ọmọ tí mo bí
0: látòní lọ
1: ẹ bẹ̀rẹ̀ oríire
0: ẹ tayọ
1: ẹ ṣerere
0: ẹ rọwọ́ mú
1: ẹ rọwọ́ yọ
0: ẹ rọwọ́ gòlò
1: ọmọ mi o
0: lọ rọ́nà báyọ̀
1: fire
0: náà mo rí kankan bí mi ò mọ reason sọ pé
1: egun tó mẹ́gbẹ̀mí tó mẹ́mí náà
0: egun tó mú mi tó tún má búrò
1: jẹ́ lára mi
0: jẹ́ lára mi
1: jẹ́lára mi
0: yéésù
1: olúwa
0: àmì jésù
1: mo ní ìdí ẹni tó lè náwó sókè
0: yẹsà
1: sọ pé oru ogo mi ò gbọdọ̀ wọ̀
0: òṣùpá mi ò gbọdọ̀ wọ òkùnkùn
1: ìràwọ̀ mi ò gbọdọ̀ já
0: ẹjọ́ ní kẹsàn án lẹ́ẹ̀mẹta
1: ìràwọ̀ ọmọ mi ò gbọdọ̀ já lórúkọ jésù
0: fire
2: ẹnìkan wà mí ẹ̀mí ló wa ní kó máa bọ̀ ẹnu àsìkò díẹ̀ sí ìsìn lo nọ́tìsì pé òórùn àwọn èèyàn sọ pé òórùn olúwa ní tí mà pray fún ẹ kíní yìí ti ń sun ẹ lọ sí bojì ẹ wo ilẹ̀ pa òkú bó ṣe ń bú síta come here I need to deliver these people by the blood of Jesus kí ló ń fi
3: mo máa ń gbọ́
2: òun gbọ́ ó dọ̀ látara ẹ ní gbogbo bọ́dẹ a máa ya jáde mọ̀ bọ̀ ká yọkùnrin yìí kúrò lára ẹ you demon you are very small fàǹtìlẹ̀ ìwọ òkùnkùn tó wà ń bẹ̀ fàǹtìlẹ̀ gbàmúdádáwó sẹ́tìrì kí ló sọ ogun tó jà yẹ́ lẹ́fẹ̀ẹ́ fi jà ó yẹ gbé wá síbí kí ló wí
3: olóògbé gbogbo lè
2: wọ́n ga a ti dojú ogun kan
3: a ti dojú ogun kan a ti dojú ogun kan a ti dojú ogun kan a ti dojú ogun kan a ti
2: dojú ogun
3: kan a
2: ti dojú ogun kan a ti dojú ogun kan a ti dojú ogun kan a ti dojú ogun kan a ti dojú ogun kan a ti dojú ẹ wá ń dà láàmú ogun tó ń jà ló ń gbẹnu ẹ sọ̀rọ̀ yẹn ẹ ń dà láàmú ogun ẹ lè rí ẹni tó rí ogun ẹ tó wà bẹ́ẹ̀ láàmú olúwa máa bàjá. Ó yá láti orí ẹdí àtẹlẹsẹ̀ ìwé ẹ̀mí burúkú yìí kí ló ṣe nínú ìgbé ayé ọmọ yẹn kú ẹrú ẹ kó dẹ̀ fàyẹ rẹ̀ dúró lé lẹ́yìn ẹ̀ dúró sẹ́yìn ẹ̀ yóò dìbò go. Òórùn ayé jábọ́lẹ̀ sọ pé ogun ayé jábọ́lẹ̀.
4: A gbé Ọlọ́run ga fún àwọn iṣẹ́ agbára tó ń ṣẹlẹ̀ lárúgbó ọjọ́ Ńìlọrin. Gbogbo ènìyàn ọwọ́ agbára yìí ló yọ àwọn èèyàn kúrò nínú ọ̀fìn. Bó o ti ń gbọ́ mi, má gbàgbé pé iyọ̀ sásẹ̀tì ẹyọ kọ̀ọ̀kan ni gbogbo èèyàn mú wá sárúgbó ọjọ́. Tá a dẹ̀ ń ka sáàmù láti Psalm 1 títí dé Psalm 150 sí o, yóò ní agbára torí Friday ọ̀sẹ̀ ilé gbayọ̀ yẹn. Bí ìwọ náà bá fẹ́ kópa nínú ọ̀rọ̀ yìí, gẹ̀ẹ́tì iyọ̀ sásẹ̀tì kan tó bá ń bọ̀, ọ̀tọ̀ níbi tẹ́yìn oko iyọ̀ yìí tẹ bá ṣẹ̀ṣẹ̀ wá sí, a ó bá yín ka ti yín sí lọ́tọ̀, àdúrà ó parí lápapọ̀, a ó wà pín iyọ̀ yẹn fún gbogbo ènìyàn. Ó lè lo iyọ̀ yìí káyẹ̀ wà bákan náà, torí Olúwa wí pé kò ní sí ikú mọ́ o, tàbí àṣálẹ̀ nínú ayé rẹ̀. Ẹ fún mi láwọn tí nǹkan ò lọ déédé fún, àsìkò àánú wọn ti dé báyìí. Ẹ dẹ̀ lọ gẹ̀ẹ́tì pure water, ẹ kó sínú ìrìkírì sẹ́sí, ẹ wà máa kó pure water yẹn bọ̀. Torí ìgbẹ́ bá dayọ̀ díẹ̀ sórí, pure water yẹn lè fi fọ́ dànù, ṣùgbọ́n ẹjẹ́ ó la ìrì kọjá. Bí ò bá dẹ̀ wá rí ìrì, ẹ sá kó omi pure water wá. Lárúgbó ọjọ́ ní àárọ̀ Friday pẹ̀lú iyọ̀ sásẹ̀tì kan, ẹ̀yin dẹ̀ ti múyọ̀ yín tẹ́lẹ̀ wá. Ẹ wá gbà nínú ìpàdé àdúrà, yóò ti kọjú eré, ìran ojúkorojú àti deliverance, ọ̀nà àbáyọ ti dájú, tọ̀sẹ̀ yóò leju last week lọ. Wà á ló lọ sí church arúgbó ọjọ́ tó bá dé side of agaraji, béèrè Kilanko Junction. Kilanko Junction yẹn Maruwa àti Ọ̀kadà wà mbẹ́. Béèrè pé church arúgbó ọjọ́ ló ń lọ ní Kilanko Junction ní side of agaraji yẹn. Àárọ̀ Friday lago mẹ́jọ àbọ̀ láàárọ̀, àádẹ́ gbé wago kan sí ago méjì. Gbogbo òkùnkùn ẹ máa parẹ́, ẹ̀yin ènìyàn àtúnṣe dé ìpínrẹ̀ ó gbà yẹn.

ayẹyẹ lọwọ ipa agbábọọlù orílẹ̀-èdè Egypt lóbìnrin ṣá wa lè na Zambia ṣá oke ọ̀rọ̀ ìfẹ́jájọ máa wò ó bọ̀ ó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ó yẹ jẹ́ ń gbé bọ́ọ̀dì nítorí ìjọba àkókò ó tilẹ̀ jẹ́ wípé bó ṣe ń fẹsẹ̀ kan ń bẹ́ẹ̀ nítorí pé ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù ń gbà kànà ìyẹn fún ilẹ̀ wa Nàìjíríà mo ń sọ nípa Friday Apple ó ti sọ̀rọ̀ ṣàlàyé lórí bó ṣe jẹ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcon wọ́n ju bú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ sọ̀wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè Màláwì lóbìnrin lọ́jọ́ ọ̀tàna ó ní ká má parọ́ ká má ṣèké ó ní àbájáde èsì ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó lọ́wọ́ disappointing ó ní bó ló ṣe jẹ́ kí ló happen kí ló wọ̀ sọ́ọ̀pù ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà tá a jẹ́ defending champion tá a sì ṣubú yakata ṣẹ́jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù tó ṣe ń farahàn fúngbà àkọ́kọ́ nínú ìdíje WAFCON ó lè dákun dábọ̀ ẹ̀yin girls àbí ladies ní kí n pè é ó lè dákun dábọ̀ ẹ lè tètè jáwé sóbì iṣẹ́ yín o nítorí pé kó má di pé ẹni dé ìpele knockout stage lẹ́nu ìdíje WAFCON yẹn gẹ́gẹ́ bí Friday Apple tó ṣe sọ̀rọ̀ ṣàlàyé tó tó mi lọ́wọ́ ló ní fẹ́rẹ́ ń jógi mo jáyìn tèmi bẹ́ta ó dẹ́ jákú máa lọ sílẹ̀ òkèrè nítorí pa rọ́jọ́ mo sọlọ́kọ̀ ó dínú ìdíje Commonwealth èèyàn lórílẹ̀-èdè Scotland èèyàn nílùú Glasgow gangan nìyẹn ní wọ́n tún wíkí ni wọ́n tún sọ lápá abẹ yẹn lọ́wọ́ tá a wà yìí nǹkan kì í ṣe sẹ̀mẹ́pẹ̀ ẹ̀yẹ fún ikọ̀ torílẹ̀-èdè wa Nàìjíríà nítorí lórí àkàsọ tábìlì ilé tó jẹ́ wípé àwọn orílẹ̀-èdè fi gbàmì ẹ̀yẹ lọ́wọ́ tá a wà yìí ipò karùn-ún lórílẹ̀-èdè Nàìjíríà dúró sí nítorí pé àti láǹfààní láti gba wúrà mẹ́fà ìyẹn góòdì mẹ́fà àti láǹfààní láti gba àti láǹfààní láti gba sílvà mẹ́rin àti bàbà méjì àpapọ̀ eléyìí àti láǹfààní láti gbà lọ́wọ́ tẹwẹ́ ó ti jẹ́ méjìlá o orílẹ̀-èdè australia àwọn ni wọ́n ṣì ń gbẹ lókè tété wọ́n ti gba wúrà ìyẹn góòdì márùndínlógójì 35 goals wọ́n ti gba sílvà mẹ́rin 28 wọ́n sì láǹfààní láti gba bronze 37 àpapọ̀ eléyìí ikọ̀ orílẹ̀-èdè australia tí wọ́n ti gbà ó jẹ́ 80 medals orílẹ̀-èdè canada níbẹ̀ ní ipò kejì àpapọ̀ medals táwọn náà ti gbà ó jẹ́ 37 ìyẹn 35 orílẹ̀-èdè gẹ̀ẹ́sì england àwọn níbẹ̀ ní ipò kẹta àwọn náà ti gbà àpapọ̀ mẹ́dà tó tó 43 ń gbòrò ayé scotland níbẹ̀ ní ipò kẹrin o àwọn náà mẹ́ẹ̀dógún lápapọ̀ medals eléyìí tí wọ́n ti gbà ń tiwọn nàìjíríà níbẹ̀ nípò karùn-ún

lọ́nà tí lé tukú ẹ̀yìn tí mà ṣe sákóbá kó balẹ̀lẹ̀ ṣe ń bẹ lápá abẹ̀ yẹn ṣá ẹjẹ́ kásáre lọ sọ́dọ̀ àjọ UEFA tí mọ́ olóòtú ìjọba orílẹ̀-èdè bíríkì kú wọ́n ti bẹ́nu àtẹ́lu.

lórí pé kí wọ́n lè pe àwọn olókoòwò aládàáni private investment kì í yẹ pé kí wọ́n wá ṣe kí bòye kẹ́ wọ́n wá dókòwò nínú ìfẹ́ ẹ̀yẹ àgbáyé wọ́n lé léyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ gọ́gọ́gọ́n gbòráyé ṣé àjọ fífà àwọn ni wọ́n kọ́kọ́ na gẹ̀gẹ̀ ọ̀rọ̀ wípé àwọn ń wò sàkú lórí àti lè mú ọ̀rọ̀ ètò ìnáwó nínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé kó túbọ̀ fẹ́jú kẹ́kẹ́ sí kódà ó lọ síbi bílíọ̀nù mẹ́wàá dọ́là tó jẹ́ dèdè mílíọ̀nù méje ó lé ọwọ́ márùn-ún bílíọ̀nù méje ó lé ọwọ́ márùn-ún euro páàsì oje ìyẹn 7.5 million 7.5 million pounds kẹ́ owó tá a wà yìí àjọ UEFA tí mọ ọ̀hánì tó jẹ olóòtú ìjọba lórílẹ̀dẹ bìtìkù ìyẹn adi bohan ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ bó tilẹ̀ wò ó kiri ọmọ ó nítorí pé wọ́n ti fẹ́ máa tọwọ́ òṣèlú ìyẹn bọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó jẹ́ ìdíje ife ẹ̀yẹ àgbáyé nìyẹn bó jẹ jẹ́ nìyẹn ó yẹ mo gbé bọ́dì kúrò ńbẹ ó dorílẹ̀dẹ italy nítorí pé wọ́n ti padà kéde ẹni tó jẹ olùkọ́ nígbà kanáà fún ipa gbábọ́ọ̀lù manchester city roberto martini wọ́n ti kéde rẹ̀ padà o wípé òun gangan ni ó máa jẹ́ olùkọ́ ni ikọ̀ gbábọ́ọ̀lù orílẹ̀-èdè italy èyẹn lẹ́yìn ọjọ́ díẹ̀ ilé ti andrew pilo tó láǹfààní láti sọ wípé o ò ní lè gbaṣẹ́ o èyẹn olùkọ́ni lórílẹ̀-èdè italy lọ́wọ́ tá a wà yìí roberto martini òun ló jẹ́ wípé yóò máa jẹ́ olùkọ́ni ikọ̀ gbábọ́ọ̀lù orílẹ̀-èdè italy nìyẹn gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ẹ má gbàgbé ìpẹ́ aláyé yìí ló ti fi ìgbà kan rí ìyẹn jẹ́ olùkọ́ni ikọ̀ gbábọ́ọ̀lù orílẹ̀-èdè wòrè orílẹ̀-èdè italy ọ̀hún tó sì láǹfààní láti ṣe dáadáa ìyẹn láwọn ọdún díẹ̀ sẹ́yìn gangan nìyẹn gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé láàárín ọdún 2018 sọdún 2023 ó gangan ló fi kọ́kọ́ láǹfààní láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni orílẹ̀-èdè italy ó sì láǹfààní láti gbàgbádé ife ẹ̀yẹ euro 2020 ìyẹn fún wọn gbà náà kódà ikọ̀ orílẹ̀-èdè england wọn à lè gbàgbé ọjọ́ yẹn nítorí pápá àṣeré wọn ló ti wáyé ìyẹn wembley gọgọgọ nìyẹn tá a bá wá ń sọ̀rọ̀ nípa roberto martini tó jẹ́ ní ọmọ ọdún mọ́kànléní ọgọ́ta 61 years ó láǹfààní láti gẹ agbá ẹni tó jẹ́ olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè agbábọ́ọ̀lù manchester city ó sì jẹ́ wípé òun ló láǹfààní láti gbadé ife ẹ̀yẹ ìyẹn líìgì àkọ́kọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù manchester city nísà ìgbábọ́ọ̀lù 2015-2016 gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ jẹ́ orí kò tán bẹ́ẹ̀ wọ́n tún kéde ìyẹn riadno galeri claudio ranieri ẹni tí yóò máa jẹ́ football director nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè italy lọ́wọ́ tá a wà yìí bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ó dá bẹ́ẹ̀ ikọ̀ orílẹ̀-èdè faransé yìí àjọ tí bójú tó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lápá abẹ̀ yẹn náà wọ́n tún láǹfààní láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù ńgbà kanna tó jẹ́ olùkọ́ ní ńgbà kanna bákan náà fún ikọ̀ agbábọ́ọ̀lù real madrid sínídẹ̀ẹ́ sídẹ̀ ó gangan ni yóò máa jẹ́ adérọ́pò fún dídẹ dẹ́chàm gẹ́gẹ́ bí olùkọ́ni orílẹ̀-èdè faransé nìyẹn o bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé mo ní gbé bọ́ọ̀dì ni nítorí ìjọba àkókò ẹjẹ́ lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city nítorí pé ìrọ̀wọ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹgbẹ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city tó jọmọ bíbí orílẹ̀-èdè brazil ìyẹn savio ó ti jẹ́pọ́ di mímọ̀ ó ní òun ó fi ikọ̀ agbábọ́ọ̀lù yẹn lẹ̀ láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù tottenham gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ìyẹn nípa agbábọ́ọ̀lù yẹn ó lè mí jẹ́yìn tèmi bẹ́ta ó jẹ́ dédé ẹyin tí manchester kóbákóbá lẹ́lẹ̀ rẹ́fẹ́ dr ọlọ́ládé láti ní ìjọ fourth baptist ìyẹn ní gbogbo sùúrù léèrè ńlẹ̀ ìlọrin dáadé ẹ̀kọ́ ojúmọ́ máa bẹ́ẹ̀ ń kí mọ́ mi ó yẹ bà mí ó yẹ dépò ní gbogbo kwara polytechnic àwọn tí computer science nìyẹn ọwọ́ méjì lókè fẹ́yàn kan bàbá ẹ̀kọ́ ojúmọ́ ọ̀túnba lẹ́ka àjàdì bàṣírí gbogbo òṣèré bàmí mo rí alápá abẹ yẹn dike adeniyi láti ní ìjọ àlàáfíà olúwa baptist church ń gbogbo òṣèré dáadé ẹkọ ojúmọ joshua zigzi wọ́n ti ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ nípa àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tó tóbi méjì nínú ìdíje líìgì lórílẹ̀-èdè gẹ̀ẹ́sì tèémà ikọ̀ agbábọ́ọ̀lù wáyà wọ́n ti ń gbórí wọlé ìyẹn fún ìràwọ̀ atamátàsé yìí ó jẹ́
mo bi bi orile de Netherlands niyan e ga bo se ja wipe eko ke bi eko eyo

0: fẹ kí ló dé nínú odò ariwo yìí pọ̀jù.
1: Ẹ gbójú sókè, àwọn irú wọlé inú odò ti ń gbé ọ̀nà tí gómìnà ṣe kọmíṣọ́ lọ.
2: Bùnmi bá balẹ̀ nípa òjò balẹ̀.

0: wọ́n rò tí ì jẹun ni
1: mo
0: bí mi nìkan ni
1: má bínú ìwọ́n tó jẹ́ lead vocal ọ̀rẹ́ ohun tó fi gbórin
0: ìwọ́n dẹ̀ máa wá fóun
1: bóòlù ohun wo lè káwọn bá kọ ọ̀pọ̀ ẹ ó lò nígbà tí wọ́n tó jẹ́ lead vocal ó fi irú ohun yẹn gbórin àwa tá a jẹ́ backup singer irú ohun wo lo expect ká lò.
0: tó ẹ kú ojú mọ́ mọ́
1: ó ti rẹ́ẹ̀dì.
0: pastor káwọn ara lé
1: ìwọ ni ọ kí wọn lè wọ̀ lọ kí wọn bọ̀
0: mi kí wọn mọ mo ti ń bá wọn jà.
1: ọ ya mudele mudele nlẹ.
0: tọ́wọ̀ ẹ kú ojúmọ́.
1: yes kẹ́.
0: ẹ kú ojúmọ́ mọ́. akínyí kú àjọ́dé.
1: ẹ lẹ́fà
0: lápá gúúsù.
1: yes
0: ìlà oòrùn ìwọ̀ oòrùn àárín gbùngbùn.
1: yes
0: orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ kwara orílẹ̀-èdè nàìjíríà gbogbo àgbáláyé pátá.

exotic hotel yàtọ̀ gẹ́gẹ́ láwùjọ àwọn ilé ìtura ṣe ti ìlànà ìkíni káàbọ̀ wa ni ká sọ ni àbí ti yàrá wa tí ó kún fọ́fọ́ fún gbogbo ohun èlò tí ẹ nílò láti gbafẹ́ tí ó sì tún ní ààyè tí ó fẹ́ dáradára ẹ wá jẹ̀gbádùn àwọn oúnjẹ aládìndò láti wá lọ́sẹ̀ tó mọ kú tó pọ̀bẹ̀ pẹ̀lú ìlànà oúnjẹ búrú fúnra rẹ buffet láràárọ̀ àwọn ààyè ìgbafẹ́ wa ń kọ́ bíi lobby bar níbi tí a ó tún ti máa ṣe àṣálẹ̀ karaoke lálaalẹ́ Friday bákan náà ni a ní VIP àti VVIP lounge fún ẹ̀yin ọ̀tọ̀kùnrin ìlú ọgbà tí ẹ ti lè wẹ̀ bí omuwẹ̀ poolside ó tún bẹ ní ilé ìtura Wingate Exotic àwọn gbọ̀ngàn ìṣayẹyẹ tí ó gba ọ̀pọ̀ èrò tún bẹ ní ilé ìtura tiwa ìdí rẹ̀ ní ilé ìtura Wingate Exotic Hotel tó fi jẹ́ ilé ìtura onírẹ̀rọ̀ márùn-ún ètò ààbò tó dájú tún bẹ ní ilé ìtura Wingate Exotic a wà ní kilometer 10 University of Ilorin Road nítòsí Ajanaku bus stop Ilorin Kwara State

0: ti se idapada be se nba wa raja nipa jije egun moto oko koropo te fi ma ta won oja yin pelu SUVG o ti wa nle fun gbogbo distributors e mo gbagbe pe be ba se nba wa raja te si ntaja wa to be se ni anfani ati jegun koropo ati jeep SUV e ti mo le ise Amugo Global Network ton se para jimpo ri gege bi se wa ba se ma nse lododun do more sales reward lati le ise ton se jimpo ri jade ebun pataki tu wa fun best distributor of the year o le pe wa fun ekunrere alaye si 081 2087 9930 tabi 081 2087 9931 ileise Amugo Global Network ton se jimpo ri lori sun ewa fun gbogbo eni alaye ati asoye po nbe o
1: Ẹ̀kọ́ gíga Al-Hikma University, àkọ́kọ́ rú ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, tí a mọ̀ lórí ìpìlẹ̀ ìgbàgbọ́ ẹ̀sìn Islam ní ọdún 2005. A kì í kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ lásán, bí kì í ṣe káàkọ́ ọmọlẹ́kọ̀ọ́ tó ń gbé ní dépò aṣáájú pẹ̀lú ìmọ̀ tó péye tó ń sọ ní di ẹni yì ẹni ẹ̀yẹ láwùjọ. Gbogbo àwọn ètò ìgbẹ̀kọ́ wọn ni NUC Fiontelu. Ilé ẹ̀kọ́ gíga Al-Hikma ló gbapò kínní láàrin àwọn ilé ẹ̀kọ́ aládàáni ní ìpínlẹ̀ Kwara látọwọ́ Kwásímà tó sì ṣepò kẹta ní North Central Nigeria lọ́dún 2025. Wá kẹ́kọ̀ọ́ ní àyíká tó fini lọ́kọ̀balẹ̀ pẹ̀lú ètò ààbò tó péye àti àǹfààní san díẹ̀ díẹ̀ owó ìgbẹ̀kọ́ tó rọrùn. Ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún medicine, surgery, law, nursing, mass communication, agriculture, software engineering, accounting àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin náà tètè lọ forúkọ sílẹ̀ lónìí lórí ẹ̀rọ ayélujára www.alhikmauniversity.edu.ng. Al-Hikma University, Ìlọrin, Nàìjíríà. Learning for wisdom and morality. Olùkéde Dr. K.A. Oladimeji, Registrar and Secretary to the Governing Council.
2: Ife mi
3: ọkọ mi
2: ṣe o ti fi ₦300 yẹn ránṣẹ́ sí mọ́mì fún ìtọ́jú ara wọn
3: mo ti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́
2: àti ₦300 fún owó ilé ẹ̀kọ́ alàbí
3: mo ti fi ránṣẹ́
2: àti ₦100 fún owó mọ́tò yẹn ń kọ́
3: mo ti ṣe ìyẹn náà
2: ó mà yà kọ́kàn
3: bẹ́ẹ̀ ni o ilé ìfowópamọ́ ti NPF Microfinance Bank ló jẹ́ kí sísan owó náà rọ̀ mí lọ́rùn
2: gbádùn àwìn owó tó yá kọ́kàn ìfowópamọ́ tó dára jù ètò ìfowópamọ́ lórí ẹ̀rọ ayé ayárabíàṣá tí ó ní ìfọwọ́sọyà àti iṣẹ́ ìsìn sí àwọn oníbàárà àti o lè gbẹ́kẹ̀lé tẹ *577# láti ṣe àkáǹtì pẹ̀lú ilé ìfowópamọ́ ti NPF lónìí tàbí kí o gba ohun èlò lórí ẹ̀rọ áàpù wa lórí Google Play Store tàbí App Store.
3: Bẹ́ẹ̀ni tètè yára lọ sí ẹ̀ka NPF èyíkéyìí tó súnmọ́ jùlọ kí o sì ní ìrírí ètò ìfowópamọ́ tó rọrùn.
2: Ilé ìfowópamọ́ ti NPF láti mú kí ìgbésí ayé

0: Stay hydrated wherever you go with Seaway on the Go Tin Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: La me to eje kajo foju sunukun wo kajo foye pe eyin ojogo kajo foju sunba.
2: E kaabo pada lati eka ipolowo oja wa ojo opo o ti wa ni sisile 0913655692 ni number te lanfani lati pe si WhatsApp line ile ise wa na nbe nbe lati fi atejise sowo si anbi. Hello, Ekaro.
3: Hello, Ekaro.
2: Eshe o.
3: Mo ki Olariwaju Olorun ni dara kan iru.
2: Ami Olorun.
3: Ati sita jo wa legbe yen mo de kade jo wa.
2: Eshe o.
3: Olorun o wa pelu wa.
2: Ami.
3: Seri eri pe gbogbo iru je n kada jo ti yayi ti dari. Eyi gboju kanala tin kuri. Emi de mo so kini kan. Seri iberu Olorun le ja ni lori lede. E ja ni fi omo lade ti. Idajo dododo lo ma n gori lede leke. Tẹ́lọ́ba ti tẹ̀lé mẹ́ẹ̀ta yẹn níta wílànà látún wílọ́la níta wílọ́la látún wílọ́túnla ìfẹ́ ọlọ́run ni já padà sí ẹwọ àwọn bàbá wa ló àwọn bàbá wa wó lọ́wọ́ wọ́n ní ẹwọ bí àwọn ti ṣèjọba tiwọn ẹwọ ogun àwọn tó ṣèjọba sẹ́yìn ẹwọ bí àwọn ti ṣèjọba tiwọn wọ́n fi bẹ̀rọ ṣe ni wọ́n bá wọ́n fi fẹ́ẹ́ ṣe wọ́n bá wọ́n fi ìdájọ́ òdodo ṣe ìdájọ́ òdodo ni ẹja lọ tẹra mọ́ àgbàdo kò sí orílẹ̀-èdè tó gbàdúrà tó wa ìpolówó wa ń já sí.
2: Ọ̀rà ẹṣeun adúgbẹ́ fún ìwòye ti yín omidan já tún ẹlòmíì ti ń bẹ̀ ńbẹ̀. Hello, ẹ káàárọ̀ o. Ẹ má gbàgbé pé WhatsApp line lè ṣe wá ń bẹ̀ ńbẹ̀ o, ẹ lè fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí a. Hello. Hello, ẹ káàárọ̀ o. Ọ̀rà àwọn làwọn ò lò 0913655684. Ọ̀dà ẹ já tún sáré mú ọjà tí ń bẹ lórí igbá àbíbò ni. Ọ̀dà hello. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹgbẹ́ òun sókè ẹjọ́. Ó yà ó kọ yín bolẹ́tìn pé.

0: 0907
1: again
0: 0907 762 5067.
1: The number again is
0: 0907 762 5067.
2: The consultants of the Nigeria Business Mastery Group are on ground to assist you raise capital for your business or project. All you need to do is to be among the first to send yes to
0: 0907 762 5067.
1: Again,
0: 0907 762 5067.
1: The number again is
0: 0907 762 5067.
2: The consultants of the Nigeria Business Mastery Group are on ground to assist you raise capital for your business or project.
3: Want to know why we do what we do in serving you the best of broadcasting at Diamond 88.7 FM?
4: Because you're worth it. Because you're worth it. Because you're worth it. Because you're worth it.
3: Yes, you're worth it. We'll go the whole mile for you. Diamond 88.7 FM, we've got you.
5: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn.
6: Tó ń tàn ìsọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látúnran wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yìí, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ. Táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

adájọ́ ẹ̀ka mákin ẹ̀ka bọ̀ sórí ètò ẹ̀ bá wa dá sí ní ìkànnì ìdààmú ní ti 8.7 FM ìlọrin ẹ tí mo bá ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ètò yìí náà la fi máa ń dára wa lẹ́kọ̀ọ́ lára wa lọ́yẹ̀ lórí ètò ìlera tèmi àti rẹ ẹ bá wa dá sí lápètò ní ìkànnì ìdààmú ní ti 8.7 FM ìlọrin Omidan Ọláyinka Ajani Ajíbádé lèmi jẹ́ o. Ṣùgbọ́n ṣáájú ohun gbogbo jẹ́ kọ́kọ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ rí? Wípé obìnrin kan lọ sí ilé ìwòsàn nítorí inú ń dùn. Ó sì rò pé bóyá àìsàn inú lásán ló ń ṣe òun. Ṣùgbọ́n nígbà tí dókítà ó ṣe àyẹ̀wò fún un. Ohun tí wọ́n sọ fún ni wípé ẹ kú oríire àkókò ìbímọ yín ti tó. Kíni ìbímọ kíni ìlóyún fa ìmàlóyún. Oúnjẹ ó ṣe é ṣe fún obìnrin láti lóyún kó sì má mọ̀ rárá àti rárá. Ṣé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ lóòótọ́ àbí fàábù ni superstition àbí ìtàn àròsọ àbí àwọn sinimá african magic yorùbá. Tí ìbéèrè yìí bá ti wá wá sí yín lọ́kàn rí ẹ fọkàn balẹ̀. Lónìí náà la máa yànnàná ẹ. Èmi ti gbé orí kéèyàn sọ fún mi pé tóun máa ń dóun bá lóyún òun ò kì í mọ̀ títí oṣù mẹ́fà mo ní ò sọ nǹkan míì. Bóyá kò ronú sí ẹ̀yìn yìí tún ń pa fòóyì rọ báwo ló ṣe máa lóyún ló jẹ́ pé irú àwa yìí ọ̀sẹ̀ méjì tí dókítà bá sọ pé ó bá ti tan ìlà méjì báyìí àwa ti kó sí yọnu nù ìwọ wà sọ pé oṣù mẹ́fà kan wá sọ wípé àwọn kan wá wà tán bá ti ní inú ń kan àwọn tán rò bóyá ọ̀sà ni bó bá ti ń délé ìwòsàn báyìí dókítà ò ní ẹ kú oríire o àsìkò ìbímọ ti tó àzá o. Lónìí a ní òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ti máa ń bá wa ṣètò yìí láti bí ọdún pípẹ́. Wọ́n ṣàlàyé gbogbo ọ̀nà tí ó fi ṣeéṣe fún obìnrin láti lóyún kó sì máa mọ̀ rárá àti rárá kó sì máa ṣe nǹkan oṣù rẹ̀ gẹ́lẹ́ bí ó ti ń ṣe. Lẹ́ẹ̀kan sí ẹ̀ka àbọ̀ sórí ètò ẹ bá wa dá sí ní ìkànnì ìdààmú ní ti 8.7 FM ìlọrin Omidan Ọláyinka Ajani Ajíbádé lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí à ń bọ̀.

0: kan urale sa
1: urale se dada mo ba go yin o
0: hello
1: hello e kaaro
0: aha a tin gbo yin e kaaro o
1: e dada la ba gugu awon eyan wa o
0: adupe
1: la lo wa pelu gugu wa
0: e se adupe e se goni lo san lawale e ku gugu gba wa
1: la lo wa pelu wa pelu lo
0: e je ka lo sori ah awon aloyun mamo abi ki la pe won ah opo yin o ma yo pe yin lenu wi pe a ma ngbo bi faabu a ma ngbo bi africa magic yoba ipe o sese ah keyan loyun ko si mamo unje leka eto ilera unje o sese looto fun eyan lati loyun ko si lo le ewosan ki doctor ma ni congratulations e ti fe bimo unje o sese ki lo ma nfa
1: be ni o se nse ah idi de ni pe bo major reason ta fi ma ri nkan be yen le nkan kan ko se bo gba le nkan kan ni pe ti eyan ba ni oyun o ni hormone nkan ti a ma npe le hormone oyun HCG, human chorionic gonadotropin. Hormone yen ta ba ti le ri hormone yen ninu eje a ti mo pe en yi o ti ni oyun most time yen la fi ma ri test fun oyun ṣùgbọ́n nínú àwọn èèyàn kankan ò lẹ́bù mú yẹn ò ní délé ò ní tó débi pé a fi àpẹẹrẹ hàn so kò jẹ́ kí àwọn àpẹẹrẹ oyún jáde lára obìnrin míì ìyẹn ló fi máa dàbí pé ó lóyún kò mọ̀ á kọ̀ rí pé kò sí kan tó ṣe òun lọ nọ́mà everything then lọ nọ́mà kódà gan nǹkan ṣùgbọ́n a tún máa wá regularly ara ẹ̀ náà dẹ̀ ni torí pé tí obìnrin bá ti lóyún bẹ́ẹ̀ òun tí mo dárúkọ ESG yìí o ma block awon nkan mi to ma ko wa nje ki obirin yen ma ri nkan osu mo titi to fi ma bimo but ninu awon eyan bele tori pe level bo yen o to every other thing a ma lo normal a ko ra ma a ba ri nkan osu lo sosu to ba de ti ri nkan osu lo sosu ngba to e ko ri ko si kan to nje po oyun mo oko a ba le pe ko so yun iyen ikini e major one then nipa mi de ni position ti placenta na ba wa iyen na tun wa na nkan to tun le affect placenta yen tun le lo duro ni egbe kan ni ba ni bi oke inu ile omo to pe koni je ki omo yen raye ma move e mo pe a ma ma omo to ba wa nu yen a ma yi ta ri koda gonga mi a ma ri kun yen to se nu ese gbogbo yen a ma ri awon run kan be koni je ko omo yen yi so obirin gan ni kò ní mọ̀ kò ní rí kankan so wá kọ̀ gbà kò sí kan tó ṣe wọn bẹ́ẹ̀ náà dẹ̀ ni nígbà míì gan dẹ̀ ni níyì gan ọmọ yẹn ò ní ní àpẹẹrẹ kankan obìnrin míì dẹ̀ wà pé agbébejì sábẹ́ gan ẹ̀ ní mọ̀ pé obèjì ló wà nínú pọn
0: odindi méjì
1: bẹ́ẹ̀ ni kò ní yọ síta gbọmgbọ ó máa blend ni ta normal kódà bá yín wọ jeans a tún gbé body hugging ti shirt lé lórí a máa tọ kébékébé lọ ní tiẹ̀ bẹ́ẹ̀ ni body ẹlòmíì ṣe rí so kò ní jẹ́ kí gbogbo àpẹẹrẹ yẹn hàn so nígbà tó bá di pé bóyá notice pé òun fẹ́ sùn òun wá fẹ́ sùn sórí ikùn notice pé tóun yẹ sùn sórí ikùn yẹn wá ń dùn òun sọ́mà àbí ẹlòmíà ní òun lọ sí ilé ìyá táwà lòun lọ jẹ egúsí ẹgúsí ẹ ló ń fún òun níkùnrin wọn òun ló ń jẹ kó òun máa ní food poisoning pé òun kúgbọ̀n náà lé ìwòsàn lọ ládé bẹ̀ náà ní a egúsí kọ́ lélẹ̀ yìí ọmọ ló ń bọ̀ láyọ́pá ó dá tẹ́ṣẹ̀ yìí wà yìí ẹ̀kọ́ ra pé àwọn èèyàn yín lé kọ́ máa kó
0: ẹrù
1: ọmọ ìbò ló ti dé ìyẹn wà mo gbúdọ̀ tún wá dárúkọ pé ẹ sọ pé àwọn kan wà tẹ́ pé kò yẹ pé wọn ò mọ̀ pé àwọn lóyún o bọ̀ wọ́n wà ìdí náírà ni wọ́n ń tanra wọn jẹ́ torí pé gbúdọ̀ fi ìyàtọ̀ ọ̀sìn tó wà láàrin ẹ̀kọ́ ẹlòmíì nígbà intercontinental striker ni ó ti lọ sí ìlọrin ó ti lọ sí ìjẹ̀bú ó ti lọ gbogbo ẹ̀ ó bá ń fàdúrà ti pé àárọ̀ oyún ò gbúdọ̀ wọlé oyún ò gbúdọ̀ wọlé oyún wọlé wọ́n sì ní rọ́ọ̀kù gbúdọ̀ ṣẹlẹ̀ ìyẹn tún wà ọ̀tọ̀ nìyẹn o ìyẹn tún yàtọ̀ sí eléyìí tá à ń pè ní cryptic pregnancy cryptic ní pé òun kò tẹ̀ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ kò dẹ̀ fún ní àpẹẹrẹ kankan títí ẹlòmíì bóyá bíi after bíi 6-7 months ló máa fún lápẹẹrẹ èmi dẹ̀ ni ó dẹ̀ dìgbà ọjọ́ tó bá wá tó bá pé kùn dùn àbókọ̀dé pé ìsàlẹ̀ kùn yẹn wá mú òun gidi tó sáré lọ hospital pé kó máa pé òun ní appendix kó máa pé òun ní ulcer lásáré hospital lára sọ pé tọ́ ẹ kú oríire o journey ti bẹ̀rẹ̀ o So ibi ti a o meji e yato si niyan. So majorly hormone level ti o jade si level to e ko to lo je ki apere yen jade. Ta ni inu physiology ma so pe awon hormone yen won ti kan ba lo soke awon yoko a lo si isale. But tori pe hormone yen o sise ECG yen opo to ko je ki awon hormone yoku to e ko duro ko da ko lole won lole won lo je ka apere han.
0: E je ka wa wo bayi e mo pe beyan ba loyun o lawon ogun kan ti won ma ni ki oloyun o lo akoko je mu lati bi bayi je iru oyun bayi nje o le nje ko lewo fun obirin tori opo le be se so yen o dun emi na fe ma gbadura ye pe to o ko dejo ijo e ko ah tori we ba wo wahala oyun awon eleyi o go through wahala oyun sugbon ta ba wa fi ti wahala oyun sile awon ogun oloyun isetoju oloyun ti won oni ni anfani si unje ko mu ki irufe oyun bayi ki o nira ati pe ki lawon ipenija ti ru awon ti won ba ni oyun bayi ti won ma n koju
1: e se ibi tin problem gan wa gan ninu gbogbo story to dun yen I problem eleke ba gbe nu bayi ki de lo fa eni ti o plan gan lati loyun to pe a ma pe kin kan ni planned motherhood ni midwifery kilo mini o mi pe eni yi obirin yi o fe loyun o fe bimo a wa fe plan e fun okay o to loyun o lawon akoko se orisirisi ayewo aworo eje to ni ka wo gugu ara eni yen ile omo aso ultrasound a se gugu e leyin a ba ti pe yen clear a wa bere si fun lawon ogun to ma je kara ise dada awon folic acid multivitamins ta je ki ara bo prepared ahead of oyun to mani nigba o ba tun to yin gan o tun lawon ogun ta tun ma fun ta ma fun ta ma lo fun antenatal ta ma ko ogun fun won gbogbo yen ma wa nbe titi to fi ma bimo iyen fun eni to plan lati bimo now I mean lati loyun now awa de re eni ti o plan to te mo gbogbo wa ogun to ye ko lo o lo nigba to ye pe ko mo now kini nkan to ijamba to lo wa nbe o po baje baje ikini o ni awon ta pe ni neural tube defect be la materi omo ton bi to lori ati lomo ati ti ba wo foran to wa abo foran lori internet nsin ta yan bi omo to ni lori emi ori a wa nbe ko ni sopo lonu e emi de ni to ba de lori to lopo lo a ni kini kan ra ikan kan ta pe ni spinal bifida o wa ni bi eyin a o da bi pe bi ho kekere kan wa ni bi eyin bi opa iyen imi ada bo ni run be imi de ni baba tun bi gan tan omo yen ko ni pe gbogbo eleyi o ni se pelu gbogbo awon kiloruko e ti o lo awon ogun antenatal ti o lo iyen kini ikeji to ni pe nigba mi gan oyun yen gan ti le ba o ti le ku sinu tori ko se en to monitor fetal heart rate so o ti le ku sinu to gan omo to e po kora n lo bi a ngba to yen fe ma ke lo fun na pere lo di pare be si ngbona lori pe gbogbo sale ko be si nlo lo se wa mo iyen another sepsis ni iyen ti di septic abortion be so awon kan be leyi o wopo ni pelu iru oyun ile then genetic disorder chances genetic disorder ma po baje baje awon kan to ye ka ti ri ni ultrasound ta ti ma mo pa nkan yi nkan ti won bi o to ye ka gbigbe se o a ni mo tori pe won gan mo ko n loyin o de ri soro ka ko de re re to ba n koja oya lo se otra soje ka mo o lo je ka gbo eje je ka fi gbo be oloyun niro ko se se o ba o fi gba ru yen so ibi ti problem o 50 pregnancy wa ni pe one omo yen le ma ri itoju to pe la ninu oyun ikini secondly tori pe ko ri awon ogun to ye ko lo ti ya o ri awon ogun to ye ko lo chances wa pe awon congenital disorder awon aisan bi to mo se form le wa ibe le lomi omo mi won abi tori a to bi gidi tan pe ni hydrocephalus ibe na ara nkan to tule to le ba wa na niyan so gbogbo eleyi ni awon jamba to le ba iru oyun yen wa iyen gan to ba bi omo yen ko wa di pe omo jade oku abo e o ti ku sinu gan ara e na tun niyan
0: nje wa sese fun obirin to ti ni irufe oyun bayi fun apere ka pe eyan ni oyun yi o fi bi alakobi nje eyan ma ni oyun be bi emerin ju be lo abi e kan lo sese ki oyun be o wole ko wole si ru eni to ba ni chances lati ni oyun be abara won te ku won ma fi oyun bi gbogbo omo won tan
1: rara rara oyun yan ru oyun yan won se nkan to wopo o se nkan to sele lera lera be yen one in very few ni o ti se especially la pa bi ta wa wa te pe eni to ba ti wa ni oko bayi won ti ma ni oya oya oya ya la e ka ba se fadura ti to ba ti rere oyun na ni osu marun mefa awon to ma gun ni oke lo awon wa awon to ma wa be omi lo awon wa so nkan to je ko fi be wopo lodo wa ni pe awo ikia lo so so na ti oya lo le iwosan je kon lo we je kon lo si ni o possible bi ton ti lo wo ru eni won a mo pe oyun ti wole ṣùgbọ́n ẹni tó bá ti wá gbé ọ ti fi ìkíní tó ti fi bímọ bẹ́ẹ̀ yẹn irú ẹni ẹ ti wá ìmọ̀ràn tó máa ń fún ó ti máa jẹ́ kó wà sensitive to ipe wá oyún ò déédéé ṣẹlẹ̀ kò dẹ̀ fò látorí òkè wá kò fò látọ̀run wá so ìgbà tó bá ti ṣe nǹkan tó lè jẹ́ kó doyún kí ni ìgbésẹ̀ tó kù gbọ̀nà ilé ìwòsàn lọ lẹ́yìn ọ̀sẹ̀ méjì lọ́bẹ̀ tó bá ti ọ̀sẹ̀ méjì tún padà lẹ́yìn oṣù kan lọ jẹ́ kan tún wẹ̀ ìyẹn ti máa jẹ́ kí wọ́n tètè bẹ̀rẹ̀ sí mọ̀ in case to ba di pe ko ni sele the most ngba mi de ni awon hormone yen gan fura gan ti le correct ara especially any to ba tin lo family planning hormonal family planning because yen not wa lara nkan to tun ma je kin nkan be sele ati gbe eni esibi o ti lo gba family planning lo olosu mefa abo lodun kan elomi olodun meta so nígbà tó wá yọ tó ọdún mẹ́ta tó yọ of course ó máa ṣẹ̀bẹ̀rẹ̀ sí kì í ṣe kinní àṣẹ̀bẹ̀rẹ̀ sí ń wálẹ̀ ó lè lóyún gan kó má mọ̀ torí pé iṣẹ́ kinní ẹ̀ tí lọlẹ̀ tán so tó ní fọ́sọ̀ yẹn bá dé jẹ́ lọ bẹ́ẹ̀ yẹn kò mí pé di second one á tẹ̀lé lọ bẹ́ẹ̀ yẹn torí gbà bá máa lóyún di second one hormonal contraceptive yẹn iṣẹ́ àti lọ so ó máa lóyún nọ́mà gbogbo àpẹẹrẹ àdẹ́ nọ́mà ṣùgbọ́n tá a bá wá rí torí pé kò sí kan tó possible tàbá wà rẹ tó pé first one bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ second one bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ tó bá ti bẹ́ẹ̀ lóyún ẹ̀kẹta kò gbé ọ máa tètè gbégbèsẹ̀ ilé ìwòsàn wọn tètè bẹ̀rẹ̀ sí wọ ẹ̀jẹ̀ wọn á wọ ẹ̀jẹ̀ fún hormone ta tún mọ sọ yìí hcg tí mo dárúkọ yẹn tó bá rẹ̀ kéde inú ẹ̀jẹ̀ wọn á ti bẹ̀rẹ̀ sí mọ́nítọ̀ ẹ̀ wọn á ti fún gbogbo oògùn tí ó ní láti lò tó bá dẹ̀ ti tó time wọn á ní kó ṣe ultrasound wọn á dẹ̀ máa ba mọ́nítọ̀ oyún yẹn títí ó dà gan wọn á lè fún ní ọjọ́ tí iye ọjọ́ tí oyún yẹn jẹ́ tá à ń pè ní estimated gestational age wọn á lè sọ fún ní expected date of delivery EDD gbogbo information yẹn lọ́ máa fún ara kíní ìdẹ́ ní lóbìnrin fi ń plan ẹni bí ara ẹni tíṣẹ́ ń gbé káàkiri tó ń travel káàkiri tó mọ̀ pé òun lóyún báwo ló ṣe fẹ́ mọ ọjọ́ tó máa bímọ.
0: Abiona nìyẹn.
1: Àbẹ̀wò máa bí sọ́nà ní kọ́lọ̀ má lè jẹ́ pé inú ogbó ni ọ̀nà tó fẹ́ lọ bímọ sí. Bọ̀tà bá ti wá fún ní EDD òun gbá ti mọ̀ pé ókè o plus or minus 2 weeks sí o anytime ni alágbájá mo gbé ilé ìsọ̀kalẹ̀ tó ẹ̀yin ara bí iṣẹ́ ẹ̀fún mi lóṣù kan láàrin bíi mi ò mọ tọ́mọ yìí ṣe fẹ́ rìn ẹ mọ̀ pé ó ti fún láyè láti plan ni ara nǹkan tá a fi ń sọ fún àwọn èèyàn pé àti níta ni pé kò ń ṣe pé àkọ́fẹ́ pè yín wá kẹ wájú òkú kẹ kọrin àbí kinní kan rárá à ń fún yín ní ìmọ̀ràn adẹ̀ ń bá yín plan so dá oyún ò ní lọ dédé mú yín mọ gbogbo tí tó da tó ní sẹ́yìn tá bá wọn wo ọmọ àbí tá bá wọn gbé ọmọ ńgbà tọmọ bá fẹ́ jáde ní àǹfààní nǹkan tá a sọ yẹn.
0: Ó dá iná Sọláwálé Ajayi àwọn náà ni wọ́n ṣàlàyé fún ẹ pé ó ṣeéṣe kí obìnrin kó lóyún kó sì má mọ̀ pé òun lóyún náà sọ nítorí pé àkókò wa ò pọ̀ láàárọ̀ yìí mo fẹ́ káwọn ará ilé ó pè wọlé tó kó ṣeéṣe ká ti láwọn tí wọ́n ti ní irú oyún bẹ́ẹ̀ tí wọ́n sì ń fẹ́ àlàyé tàbáwọn tí wọ́n ní ẹni tó ní irú oyún bẹ́ẹ̀ ẹ dákun ẹ fún wa ní ìṣẹ́jú díẹ̀ láti fi gba ìpè 0913655952 láti pè wọlé fún ìbéèrè yín lọ́wọ́ àlejò wa nurse Ọláwálé Ajayi tẹ bá ní ìbéèrè 0913655952 ni ojú òpó tí ẹ fi lè pè sí nurse Ọláwálé ṣe ṣe wà ńbẹ. Kí wá ni àmọ̀ràn yín fún àwọn obìnrin ní báyìí tó ṣe wípé ẹni ó ṣeéṣe èmi ti ríyàn sọ wípé tóun bá lóyún oṣù mẹ́rin lòun máa tó mọ̀ pé òun lóyún èmi ti máa ń pè ní fàábú báwo ló ṣe àmọ́ òní mọ̀ fún oṣù mẹ́rin ìwọ òun bí ni ìwọ òun ṣe gbá ni ìwọ òtútù òun mú wọ ni kí wá lọ àmọ̀ yín fún àwọn obìnrin láti lè fi dẹ́kun tó kẹ́ ti jẹ́ ká mọ̀ pé ewu wà ní irúfẹ́ oyún báyìí nítorí ìṣètọ́jú oyún lè má sí fún ọmọ tí wẹ̀ níbẹ̀ bá gbé kí wá lámọ̀ràn yín fún àwọn obìnrin.
1: Ẹ jẹ́ kí n mọ̀ láti ibi tí mo ti sọ tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ní oyún ò déédéé fò wálẹ̀ nípa nǹkan lórí kò sí oyún mary ó mì pé ó ní ìgbésẹ̀ kan tá a gbé tó fi di oyún sọ ẹ gbé bá dẹ̀ ní gbé ìgbésẹ̀ yẹn bóyá ó plan ni o kò plan ni o tó dẹ̀ mọ̀ pé òun ti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn kí ló kàn kó bẹ̀rẹ̀ sí mọ́nítọ̀ ni, kó bẹ̀rẹ̀ sí mójútó ìkíní. Lóòótọ́ dẹ̀ ni a ti sọ tẹ́lẹ̀ náà pé àwọn kan wà tó pé kò ní fún wọn lápẹẹrẹ rẹ títí tí ẹlòmíì gan níbi oṣù márùn-ún sóṣù kẹfà kó tó rí àpẹẹrẹ. ṣùgbọ́n ibẹ̀ náà ni kojú pé ó dápẹẹrẹ o kò lápẹẹrẹ o. ẹni tó bá ti mọ̀ pé òun wá oyún kóun náà bẹ̀rẹ̀ sí ṣe ètò ìmúra tá a mọ̀ pé ní planned parenthood lọ ilé ìwòsàn kan bá ṣàyẹ̀wò ẹ̀jẹ̀. ẹlòmíì anemia gan ba jà kó tó mọ̀ ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ gan tó. ó dẹ̀ fẹ́ lóyún. nígbà tó bá lóyún pẹ̀lú anemia kò sí ni ọmọ tó máa bí á fún yẹ bí pépà ni ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. ìkíní ó dà ọmọ yẹn gan ní develop tó àwọn ẹgbẹ́ ẹ̀ nígbà tó bá máa bí la máa gbọ́ pé a mọ̀ yíyọ low birth weight ni o premature la bí o a gbogbo nǹkan bí lè ẹ̀jẹ̀ ìyá ló tanmọ́. So òun la fi sọ pé irú ẹni tó bá di pé ó fẹ́ tó múra láti ibi bímọ tó fẹ́ lóyún kó lọ ilé-ìwòsàn kán ṣe gbogbo àyẹ̀wò wọn á fún àwọn ìmọ̀ràn tó máa lò àtàwọn oògùn tó máa lò ibi tá a ti máa bẹ̀rẹ̀ nìyẹn. tóyún bá wá dé lẹ́yìn yẹn a mọ̀ pé a ti ṣe àwọn preliminary ilé ọ̀rẹ́dì a ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé a ti gbé ilé ọ̀rẹ́dì. So ó bá dẹ̀ di pé eventually ó di pé òun lóyún ọjọ́ bá dẹ̀ ti notice pé òun lóyún tó lọ tán confirm ẹ̀ kó dẹ̀ ra lọ register fún antinatal wọn á lè continue láti máa ba monitor ọmọ yẹn. ọlọ́run dẹ̀ ti bá sọ ayédèrú sí àmúyẹ machine tákọ̀ra connect mọ́ ikùn tóun gan máa gbọ́ tí bébì yẹn ṣe ń mínú ikùn tá a máa gbọ́ tá a dún dáadáa tọkọ̀ ẹ̀ gbá balẹ̀ pé ọmọ yìí ó wà pa ọ́ ultrasound ayé sí nǹkan ẹ̀rí tọ́mọ yẹn ṣe ń yí ẹ̀rí ibi tó rí ẹ̀ wà ẹ̀rí ibi tẹ́sẹ̀ ẹ̀ wà ẹ̀rí gbogbo nǹkan bí ilé náà ni lájẹ́ kí inú ìyá dùn. wọ́n á dẹ̀ máa fún rìpọ́ọ̀tì lóṣooṣù ókè o ọ̀sẹ̀ oṣù tó kọjá tẹ wá o ọmọ yìí o ọwọ́ ẹ̀ ti gùn tó kíní pọ̀ ní síbà ọwọ́ ẹ̀ ti gùn dáadáa ẹ̀rí pé orí ẹ̀gan ti tóbi dáadáa ẹsẹ̀ ti nà síta dáadáa ẹ̀rí pé ó ti mú ọwọ́ òun bá máa rí inú ìyá dùn inú bàbá dùn ọkàn ìyá náà dẹ̀ ọkàn àbalẹ̀ pé oyún tó ń gbé yìí
0: o àbí. irú oyún tá à ń sọ yìí ẹ mọ̀ pé téèyàn bá lóyún a sábà máa ń ṣe pt tàbí ká ṣe blood test ǹjẹ́ irú oyún bẹ́ẹ̀ ṣó máa ń yọ téèyàn bá ṣe pt àbí blood test àbí scan nìkan ló lè gbé jáde.
1: most times ibi tí problem oyún yẹn wà ẹ lè ṣe pt kó má yọ jáde torí pé hcg tí mo sọ yẹn wọn ló wà nínú nǹkan tá a fi ń ṣe pregnancy test. So wọn lè ṣe kí ó má yọ kí level ẹ má yọ síta dáadáa tó bá dẹ̀ lọ síta dáadáa kò ní prove pé ó ti ní oyún ìyẹn ìkíní. Now àǹfààní ti ultrasound yìí ni pé ikùn inú ilé ọmọ yẹn gangan ló máa wò á dẹ̀ wò nǹkan tó wà nù ẹ̀ ó bá dẹ̀ ti rí nǹkan tó wà nù ẹ̀ á sọ á mọ̀ pé ó nǹkan báyìí ti wà ń bẹ̀ o a dẹ̀ suspect pé ilé a ti tó oṣù kan àbí a ti tó oṣù méjì o ìyẹn ibi tí ultrasound ti wọ̀ nìyẹn ìyẹn náà wà. So ó mọ sọ pé problem fún ẹni tó ní cryptic pregnancy nígbà yẹn ni pé hcg yẹn wà too low kò lò ó ti lò débi pé kò jẹ́ kí àwọn èròjà tó yẹ kó fún lápẹẹrẹ oyún kó jáde. ibi a ti ṣàlàyé díẹ̀ sí lórí yẹn nínú oyún a máa ń rí àwọn hormone kan tó máa ń ṣiṣẹ́ nínú oyún estrogen hormone kan tá a pè ní estrogen òun gan ni hormone oyún méjì ni wọ́n bọ̀ tó ní bàbá abẹ estrogen àti progesterone but estrogen yẹn gan ni bàbá abẹ òun dẹ̀ ni tó bá ti lọ sókè dáadáa ó máa blọ́ọ̀kì àwọn hormone ní follicle stimulating hormone ó máa blọ́ọ̀kì bò yẹn kúrò ṣé ẹ wá rí estrogen yẹn tó pọ̀ yẹn dáadáa báyìí ló kọ́kọ́ ń fa ó wà lára mechanism tó ń jẹ́ káwọn obìnrin máa tutọ́ nígbà bá ti wà ní oyún ara àpẹẹrẹ ta fi máa ń mọ̀ táwọn ìyá wa fi máa ń mọ̀ ní obìnrin ti fẹ́ra kù ó rí pé àràárọ̀ èbí ń gbé ó ń tutọ́ ó ń ṣe gbò yẹn ìṣẹ̀wọ́ estrogen yẹn bọ̀ torí pé level hcg yìí gan lò gidi kò ráyè fa estrogen yẹn sókè pé ó yá fi àpẹẹrẹ hàn so kò fi obìnrin bẹ́ẹ̀ ikùn kankan nínú kò ní tutọ́ kò ní ní gbogbo morning sickness a máa báyé ẹ lọ normal ara ẹ yẹn so torí pé kò lò yẹn kàmí kò high tó yẹn wọn lè má rí inú yín wọn lè má rí inú ẹjẹ rárá.
0: bó ṣe ń sọ wálé ẹjẹ ká tún wò báyìí tí ẹyin olùṣeré tèrè ajé ká mọ pé ìpele ìpele lọmọ fi máa ń tóbi ẹni ìgbà kan yóò dàbí kinní kan yóò dàbí ẹjẹ yóò dàbí aláǹgbá oníbẹ tí máa ń sọ ṣé irú àwọn ọmọ bẹẹ ṣé wọn kì í dàgbà ni ẹdẹ ń sọ wípé ọmọ tó bá ní ìwọn ó kéré pin ó gbọdọ ní particular ìwọn kan ọmọ ò sì gbọdọ kọjá ìwọn báyìí irú àwọn ìwọn yìí ṣé kò ní ṣe pẹlú àwọn tí wọn kì í mọ pàwọn lóyún tí kò wọn sì máa ń pelebe.
1: Ọmọ fi sọ pé àwọn kan body type wọn ní wẹ̀ tó fi prince to fi n present omo mo ti reni to loyun to ni beji gan ti ko ode tobi o ko ra wu die awa ta ti n gbori kun e tale la mo pe ah nkan ti wan bi but o han si ta
0: to de ba se se mo won ni mo
1: won ni mo igba to de lo to bi ton bi kini ta ate si loja oluwa se o ati bi kini o ta abi ta ti bi won ta fe kuro nu be lo ni pe ikeji na jade ah so meji lo wa nu kun yi be ni yen ni mo so pe body type elomi o kin fi han awon kon de ni o si ma yo jade bi oyun gidi ton ma te body a mo pe o loyun but nkan to wa be ni pe ko mo pe ohun ti loyun ko to han so any ti kun ti e de ma gbe omo pamo ko mi pomo eyan ni come of ko ni pe wait to e ku pe omo mi o ma bi agbe o ma 3.5 3 kg 3 kg 2.8 o si ma wa ni normal range ko ni pe ko ni bi nko omo eyan ni wa up to ko ni mature omo eyan ma mature but ebi ti nkan ta so ni pe igbo ko mo igba ti oun loyun igba to ma wa mo lo yato sira elomi o le je pe ba leyin bi osu mefa lo se ma mo elomi o le je pe leyin osu kerin lo ma mo elomi de ni o le je osu kesan gangan lo se ma mo pe ah nkan bayi te wa nuku mi latojo e so ibi to yato yen wa niyan so over then ibi to tun ma se si ni pe ti iya o ba wa toju ara e tele to toju ara e dada bi eni ti anini ati n ba fi tele to mo ko nkan ole
0: ge na tabi to jọlọ ti abo n siga
1: gbogbo n siga to se gbogbo e o le wa affect omo yen o le wa di pe a wa bi mo la wa ri pe omo yen gan premature ni ko to bi dada low birth weight ni abi omo yen gan ni congenital deformity gbogbo yen tori pe iya o mura fun oyun niyan so bi ko ti ya to niyan so
0: okay effect so
1: mo ni o le bi mo to normal o de le bi mo to normal na
0: so normal na o da na so aye fun wa ni iseju te kalopolowo oja ta wa si ni ipe a la anfani ati pe yen pada fun awon ibere e se adupe na so lawale ajai e je ka se be kalopolowo oja ta ba pada de a se oju opo yen le 0913655 6952 fun awon ibere eleyi ti e ni lori awon aloyun mamo ti no salawale nshalaye fun wa pe o sese ki obirin o loyun osu mesan ko si ma mo pe ohun loyun igba to ba wa wo pe mo ni osa ni won wa so pe osa yen o omo ni a nbo lori eto aiti

0: débẹ̀ kí ló wà fún àǹfààní wo la fẹ́ rí jẹ lára rẹ̀ àwa wo lóye ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́
1: ẹ̀pin àti gáwo látàyè fàárí ẹ̀yìn wá dàgbà tó ẹ wá nǹkan ẹ̀gbọ́n
0: àárẹ̀ yìí náà là máa tẹ́tí gbọ́ látọ̀wọ́ àwọn ikọ̀ virago omi dọ́lá yínká ẹ̀jẹ̀ ní ajabade lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí mo ti ní àwọn virago ní iwájú mi bí ẹ bá mi kí àwọn ará ilé bá mi dárúkọ yín fún
2: ó ń gbọ́ ohùn mi ní dèdé àsìkò yìí orúkọ tèmi ni ìyáàfin akéúsọlá rasheedat bukola tí mo jẹ́ virago queen.
3: Tí yín náà ẹ bá dákọ yìí.
4: Ẹ káàárọ̀ gbogbo ilé o orúkọ tèmi ni Ayobami Victoria tí mo jẹ́ virago gensec.
3: Bẹ́ẹ̀ bá máa pín virago princess tó dẹ̀ ilẹ̀ dúdú bíi kóró ṣíráì virago queen náà lọ́ dìtọ́ dì kàkà ìkò ní bàjẹ́ a ti ń gbọ́ virago oúnjẹ kí náà ń pè ní virago gọ̀gọ̀.
5: Ẹ ṣeun olóòtú kí ni tá à ń pè ní virago virago jẹ́ obìnrin takuntakun alákíkanjú obìnrin the woman of virtue integrity and power obìnrin tó ní masculine firm tó ní agbára bí ọkùnrin láti gbé nǹkan tó dáa ṣe nílé ayé níta ń pè ní virago nìyẹn mà.
0: Àwa ń gbọ́ pa ètò kan tí wọ́n ń pè ní queen of impact ẹni virago queen jẹ́ obìnrin takuntakun.
5: Bẹ́ẹ̀ni virago obìnrin takuntakun alákọ̀ọ́jú.
0: Queen of impact yìí ó jẹ́ ètò eléyìí tí ẹ pe àkórí ètò tẹ fẹ ṣe yìí kí ni ètò yìí wà fún kí làwọn èèyàn fẹ jẹ mbẹ àǹfààní wo ló wà fún àwọn wo ló wà fún.
5: Ẹ ṣeun olóòtú queen of impact tí a tàgẹ̀ yìí ni pé gẹ́gẹ́ bí obìnrin queen ọ̀pọ̀lọpọ̀ obìnrin queen ni wa
0: bẹ́ẹ̀ni
5: queen of impact ni obìnrin kò ń ṣe obìnrin tó ní adélé lórí o kò ń ṣe ayaba nìkan àmọ́ obìnrin tó ní agbára láti ran obìnrin ẹgbẹ́ rẹ̀ ní ọwọ́ tí ó sì mọ gbé dáadáa ṣe ní ayé òun ni à ń pè ní queen of impact ìdí nìyí tá a fi táàgì ètò virago program tí a ń ṣe ayẹyẹ ọdún kẹta bẹ́ẹ̀ ni o la fi pè é ní queen of impact a fẹ́ kí àwọn obìnrin kí wọ́n mọ ara wọn kí wọ́n mọ̀ pé àwọn ò kí ń ṣe obìnrin lásán kí wọ́n mọ̀ pé àwọn jẹ́ ìyá alálùbáríkà obìnrin alálùbáríkà àti ẹni tí ọlọ́run kádàrápọ̀ máa gbé dáadáa ṣe nínú ayé ìdí tá a fi tàgẹ̀ nìyẹn mà.
0: Oríṣiríṣi àwọn ètò ló máa wá ń wáyé bí lè bá ní a fẹ́ ṣètò kan fún àwọn obìnrin a fẹ́ ṣètò kan fún àwọn obìnrin a ti máa ń gbọ́ ọ tipẹ́ kí wọ́n ní ti queen of impact yìí kí ló fi yàtọ̀ sí àwọn ètò yòókù eléyìí tí a ti lọ bá ń lọ
4: sọ́dọ̀. Ẹ ṣe olóòtú queen of impact yìí gẹ́gẹ́ bí virago queen ṣe sọ ó jẹ́ third year anniversary wa but kò kí ń ṣe event lásán it is actually celebration kan tí a fẹ́ ṣe láti jẹ́ káwọn èèyàn wá experience nǹkan tá à ń pè ní transformation ni obìnrin fúnra rẹ̀ báwo lòun gan fúnra rẹ̀ láti lè gbé nǹkan dáadáa ṣe báwo lòun gan fúnra rẹ̀ ṣe wá kọ́ ẹ̀kọ́ nípa pé kí ló tún kù tá obìnrin náà lè ṣe láwùjọ tí ó yàtọ̀ tí ó kàn dé pé bóyá ó kàn wá ní lásán àbó kàn ń gbégbé ayé ordinary life not a life of mediocrity rárá obìnrin pé queen of impact obìnrin tó ń gbé dáadáa ṣe ò nìkan tí ètò ìdádé lórí a dẹ̀ fẹ́ ṣayẹyẹ ọdún kẹta ẹ̀ lórí yẹn náà mà.
0: Kí wọ́n nìkan táwọn èèyàn máa rí ń bẹ̀ ṣé tá a bá ti débẹ̀ a máa jẹun a máa polópo fáìdìí ààrẹ yìí fẹ́ ni àmàlàlẹ̀ mi fẹ́ ò wà kákàrò jẹsẹ̀ mọ́ ni àbí àwọn ètò kan tiẹ̀ tún wà tí ẹ máa kọ́ wa báwo la ṣe fẹ́ wọlé báwo ló ṣe fẹ́ jẹ́ iná jọ yẹn.
4: Alright ma so àwọn obìnrin tí wọ́n bá ní àǹfààní láti kan wà ń bẹ̀ lọ́jọ́ yẹn wọ́n máa gé nìkan tá à ń pè ní practical knowledge pé ìmọ̀ lórí pé kí làtún ṣe kí ló tún kàn báwo la tún ṣe ń gbégbà á ti wá bá obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹgbẹ́ wa náà pàdé tẹ́pẹ́ àwọn náà ní exactly tẹ́pẹ́ àwọn náà ní ìgbàgbọ́ àbí ìròsí pé àwọn náà fẹ́ gbé dáadáa ṣe God bless you ma God bless you ma wọ́n tó máa gbọ́ láti ọ̀dọ̀ àwọn tó ti jẹ́ virago fún àwọn tó ti ń ṣètò yìí bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti máa gbọ́ story wọn pé báwo làwọn náà ṣe ṣe kí ló ti yàtọ̀ nínú life wọn kí ni ètò yìí ti ṣe tó ti transform life wọn ò nìkan tí àwọn obìnrin fẹ́ wá gbọ́ lọ́jọ́ yẹn àti pé látọ́mátúwá wá lọ́jọ́ yẹn gan obìnrin tẹ́ pé fúnra rẹ̀ kò mọ̀ pé Olorun da kan dada no to kan feel like pe ah o kan waye lasan
0: ni talent kankan
4: oh exactly
0: ko wa
4: bo ojo yen to na ba rin awon obirin egbe re to mo pe ah obirin eni ti won so yi bi bi aburo mi ni bi eni ton so bi omo nu mi gan ni to ti achieve ruka bai that particular day to won ma n bi ko wa to dey attend to yen a mo pe no there is more to life dagbara olorun
0: eh won so pe queen mi ga go queen queen of impact se ko wa awon okunrin na kan wa to ye pe mo na won wo pe mo fe sawari ara temi na e ma je ki yawo mi o gbade lori mi eh se ko wa saye ba awon okunrin yen na ni
4: ah mi o ni paro fun yin olotun se ri eto virago gagagaga eto obirin ni but then okunrin to ba gba mi lowo lowo bayi to na mo pe iyawo tohun na a ni pe ko obirin ma atokunrin ma fi gagbaga ara ara but te won na fe ki yawo si na ko na yaranti ko na je obirin alalibarika lawujo ohun na ni on behalf yawo de ko won na ma gbo eto yi
0: okay
4: to ba ti to asiko to ba ni pe to iwo na gbegbese gbegbese ni lori yi ba yawo na se ma participate be ni ma
0: tabi ko ti e ba wa fun mommy lowo moto
4: ah
0: o yawo na
4: ko se to ba di nbe oro wo la pe
0: eto virago coin eto akanse eto fun awon obirin eleyi ti awa na fe taji a fe soye a fe ku loju kan awa na ti e fe mingo a fe mo kini awon obirin se kini de tawon kan lo waju temi wa loju kan ti mo kan fowo pawo ti mo ronu iwo na le jade sita to ba gboto tun gboto si boyawo to le opo o logbon ori kankan o logbon nu kankan iye ti enu a si pe ah emi na ma le mu kini yin papo mo ma le jole imo eleyi ohun ni eto virago ti won salaye fun wa yi a tun tesiwaju bawo le se le bawo da se fe wole ibo la ti fe se ago melo lo ma bere iru age group wo age ng wo la nfe se gbogbo wa ni lati omo odun kan bada ti jobin titi de 100 odun abote ni age range e ja se bayi anbo

0: ẹ kábọ̀ padà sórí ètò Virago Queen máa tún ṣapá gẹ́ngẹ́ mi gangan ní obìnrin obìnrin ni mí mo pé lọ́la ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ Virago Queen fúnra wọn irú ètò yìí báwo ló ṣe fẹ́ wá wáyé báwo la ṣe fẹ́ forúkọlẹ̀ ibo la ti fẹ́ ṣe aago mélòó la fẹ́ bẹ̀rẹ̀.
1: ẹ ṣeun olóòtú ètò yìí ó máa wáyé ní ọjọ́ kìíní oṣù kẹjọ Saturday tí ó ń bọ̀ wáyé
0: a fẹ́ mú yìí tó sẹ̀ yìí
1: bẹ́ẹ̀ ni ní NUTR tó wà ní Asadam tó wà ní adjacent item 7 tó wà ní Asadam ibẹ̀ ni ètò yìí ti máa wáyé ṣùgbọ́n ètò yìí kò ń ṣe pé irú wa ògiri wa kò ń ṣe pé mo kàn gbọ́ lórí rédíò jẹ́kẹ̀mí
0: náà máa bọ̀
1: rárá o ètò yìí ó ní ètò bá a ṣe fẹ́ ṣe gbogbo ìwọ tó mọra rẹ ní obìnrin tó mọ pé obìnrin ni mí látọjọ tọlọrun ti dá mi mo mọ pé obìnrin ni mí mo wá jẹ obìnrin alálùbáríkà mo sì jẹ ẹni tó fẹ ní impact gidi nílé ayé mo fẹ kí ayé náà mọ mí sí ti dáadáa mo fẹ kó jẹ pé tí n bá kúrò láyé kí orúkọ mi mọ pa ayé ní ti dáadáa kémi náà mọ pé ọlọrun dá mi mo sì wáyé mo ṣe dáadáa ìwọ là ń pé yálà ọmọléèwé ni ó ni yálà pé mi ò lọ léèwé rárá ni ó ṣe pẹ́ni tó bá kàwé nìkan ló wà fún ìyá lọ́jà ni ó ni mo ti parí secondary school mo wà ní university gbogbo ibikíbi tó bá wà tó ti mọ́ra rẹ̀ lóbìnrin opó ni ó ni rítárì ni ó ni ìyálé ilé ni ó ni ìyàwó ni ó ni gbogbo irú ẹ̀yà tó bá jẹ́ òun ni à ń pè sí ètò yìí ni on the 1st of August ní item 7 ló ti máa wọlé so 10,000 lata ticket ṣùgbọ́n torí wípé àwọn kan wà tó ṣe pé ẹ mọ̀ pé ẹ̀ka wa yìí kò dọ́gba
0: bẹ́ẹ̀ni
1: àwọn kan wà tó ṣe pé ó kù díẹ̀ káàtó wọ́n lè mọ̀lẹ́ àfọ́dí tíkẹ́ẹ̀tì la fi ṣe àánú fún àwọn èèyàn 50 péré tí ó ń gbọ́ wa ní àsìkò yìí bẹ́ẹ̀ni tí ó bá tẹ yes sí nọ́mbà tí a máa jù sí orí afẹ́fẹ́ òun la máa fún ní orí ọ̀fẹ́ àti san just only 1,000 naira
0: nínú 10,000
1: bẹ́ẹ̀ ni
0: olóòtú
1: torí pé a fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún obìnrin ẹgbẹ́ wa ni káwọn náà gbé dáadáa ṣe ní ayé torí pé kí ni kò sí ẹni tí ọlọ́run dá láyé tí ò lè ṣe dáadáa o ti lè máa ṣàdúà àmọ́ àdúà rẹ ti gbà ní àárọ̀ yìí èèyàn 50 tó bá tẹ yes sí nọ́mbà tí a máa pè owó ló máa san 1,000
0: naira
1: dákun torí tọlọ́run tó bá mọ̀ wípé o ní ìfẹ́ sí ètò yìí kò wù ẹ́ o sì sí lára àwọn tó fẹ́ jẹ́ àǹfààní ètò yìí láti gbé dáadáa ṣe mọ̀tẹ́ yes bẹ́ẹ̀ ni mọ̀tẹ́ yes fún àwọn tó fẹ́ ṣoríire tó fẹ́ ṣe dáadáa nílé ayé nínú ètò yìí ní àǹfààní láti tẹ yes sí nọ́mbà tí a máa pè yìí.
0: ó yẹ kí wọ́n mú pé nọ́mbà yẹn mà.
1: 070
0: okay
1: 67
0: okay
1: 85 21 41
0: ẹ bá ń pé.
1: 070
0: okay
1: 67 85 21 41
0: ni ojú òpó yẹn tí ẹ tẹ yes sí èèyàn 50 tó bá kọ́kọ́ tẹ yes wọ́n ní ó láǹfààní láti san ẹgbẹ̀rún kan 1,000 láti fi wọlé nọ́mbà tẹ yes yẹn ẹ fún wọn ní bí wọ́n ṣe rìn
1: bẹ́ẹ̀ ni olóòtú bẹ́ẹ̀ ni olóòtú
0: so àwọn tí wọn ò bá wá ní àǹfààní àti tẹ yes ṣáájú ṣìǹjẹ́ wọ́n lè wà ní ọjọ́ yẹn.
1: Yín tó ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ pé mo ti sọ pé tíkẹ́ẹ̀tì ni a máa fi wọlé tí wọ́n bá tẹ yes òun ló máa fún wa ní orí ọ̀fẹ́ àti fún wọn ní mẹ́sẹ̀gì tí ó máa gbé wọn wọlé torí pé kò ṣe pé ẹni bọ́lí ẹni àwọn olóògbùdọ̀ wọlé torí ètò yìí obìnrin alálùbáríkà la ṣe
0: fún fẹ́ irúwá ògiri wa
1: fẹ́ irúwá ògiri wa àwọn tó ní IQ tó ẹ pé wọ́n fẹ́ gbé dáadáa ṣe wọ́n sì fẹ́ wà lára wọn tí ó ran obìnrin ẹgbẹ́ wọn lọ́wọ́ ní inú country tá a wà yìí
0: tẹ bá ti tẹ yes yẹn ni wọ́n gba nọ́mbà tí wọ́n fi wọlé ní ìjọ náà ọ̀dà ẹ̀jẹ̀ kí n ní kí mọ́mí tí wọ́n ṣẹ̀ wọlé yìí kí àwọn ará lé àwọn Mirago people ó yá ẹ bá wa káwọn ará lé
2: ẹ bá dákọ yín ẹ bí dákọ yín ọmọ ìyára lè tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin ìyá mi ẹ̀yin àǹtí mi ẹ̀yin sisters mi congratulations for listening to this opportunity now. Orúkọ tèmi ni Virago Duchess Adeola Taiwo tí mo jẹ́ aṣojú kan nípa Virago project.
0: ẹ ṣe àdúpẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìkádìí Virago Queen kí a máa lọ lórí ètò ọ̀rọ̀ ìkádìí fún àwọn ọ̀rọ̀ amọ̀ràn fún àwọn obìnrin.
1: ìwọ gbogbo obìnrin tí ò ń gbọ́ mi ní dédé àsìkò yìí yálà o wà nínú ìdààmú ni yálà o wà nínú pé o ti ń le o ti ń sọ pé gbogbo ẹ̀ mo ń bẹ ọlọ́run ko se dada fun mi ko ti wa se fun e mo wa ro ni asiko yi lati te yes si number ti a pe yi ki wo na wa ja anfani eto ori re tori pe opportunity to tin reti lo de bayi ni wakati owo yi
0: oh no let's go ye eyin se ba fe ja anfani via go queen emi na ti fe ku loju kan emi na fe te waju mo ti fe meet awon eyan eh gbogbo awon anfani yi Virago ni gbogbo e lawon code full package ni ati wi pe awon eko te tu la anfani ati ko ni bi eto yi Virago queen e ba mi je kin ki vira akowe
3: e se olotu gege bi Virago queen se so sheri eto yi awon ti pari oro iwo obirin to tin wa ona keni kan ti mo so olotu ona
0: to tin wa ona
3: pe bawo la tu se le se kilo tu kan ta tun se ti gbogbo o fi jora won wo gaga le ti wa fun ti tori eto yi en to ba fi attend ko ma pare oro mi pelu English
0: okay
3: come with expectation pe ani se
0: pelu ireti
3: something must be different al ma baba yi lo this is 2026 something must be different ati boti the second half of 2026 yeah. Pe bawo ni ipari odun se mari so come with that expectation and I can assure you but you will live inspired you will live empowered and you will live transformed lagbara olohun thank you very much ma
0: e se adupe e ba mi ka wa ile podabo
2: all right e yara le emi a fi oro yi ma fi kadi e le ni pe queen of impact don't just come and see come and be part of those that will impact people's life podabo
0: e se adupe ire o mi dola yin ka je na je ba le mi je lekun si

0: ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ń pè wípé kan sanwó gbà má bínú fún amọ̀lẹ̀ ìtọ́sítọ̀ kùsùn south africa. Ààrẹ Tinubu jẹ́jẹ́ láti rí pé ó fi ẹ̀yìn àwọn atakọ̀ rẹ̀ jalẹ̀ nínú ètò ìdìbò ààrẹ yìí tí ó wáyé ní ọdún tó ń bọ̀. Jálá epo bẹntiró ó ní ó ti ń díwó pẹ̀lú owó tótó náírà mẹ́tàléní ogún náírà. Àwọn olùgbé àti àwọn tó ní iléeṣẹ́ ní agbègbè rẹ̀ wọ̀lédè fòun lédè lórí ìwòye wọn lórí ètò ẹ̀gbálẹ̀ ẹ̀gbá òde lóṣooṣù. Àjọ EU nílẹ̀ òkèrè yìí ti pè wípé kán gbègbè sí àkìn lórí ọrọ̀ ojú ọjọ́ tó ń yí padà. Ròyìn ìdárayá ọṣọ́ọ̀la fòun lédè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Màláwì gbèwúrò sojú ilẹ̀ Nàìjíríà ní ìdíje WAFCON tó ń lọ lọ́wọ́ nílẹ̀ Morocco. Ẹ̀ka ìsan akíwà pé a kò ọ̀wọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹ̀yìndé amọ̀lẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmi ròyìn yìí ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wọn YouTube wa ní Diamond 887 FM ẹ̀kọ́rin náà bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Hello, how are you fans? Mi lórí social media, èmi ọmọ yín ni pretty by me. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bola Kalẹ Street. Ṣé rí White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn? Ibẹ̀ gangan ni ilé mi. Gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 a.m. every day. Mo ṣe máa ń keep fit lélẹ́yìí. Ẹ̀rí shape mi ni kàn sí ọgbà ọmọ lótú yìí.
2: Ó mà ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndú ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn, ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé-iṣẹ́ Diamond FM.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ ní ẹkùn rẹ̀. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣàlàyé pé òun ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti rí pé àwọn ọmọ ilẹ̀ yìí tí wọ́n ṣe ìkọlù sí south africa ò ní wọ́n fún ní owó gbà má bínú àti ìgbésẹ̀ láti rí pé ìṣẹ̀lẹ̀ ọ̀run ìlú rẹ̀ ò ní wọ́n dènà lọ́jọ́ iwájú. Mínísítà kejì nílẹ̀ yìí fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè àmbásádọ̀ Ṣọlá Ẹnikọ́lá Ifon lédè nígbà tó sọ̀rọ̀ àwọn ròyìn nílẹ̀gbẹ́ ààrẹ ilẹ̀ yìí lẹ́yìn ìpàdé kan tó wáyé pẹ̀lú ààrẹ Tinubu nílùú Abuja. Ẹnìkan ò láyé ṣàlàyé wípé ìjọba Nàìjíríà ti gba ìfarajìn láti south africa wípé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ òun ni kò wáyé mọ́ pàápàá jù ìgbésẹ̀ àgbẹ̀jáde lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ní àwọn ọmọ ilẹ̀ yìí tí wọ́n dín díẹ̀ ní 1,000 òun ni wọ́n kó padà sílé. Ó tẹ̀síwájú pé èsì méjì nínú àwọn èèyàn ọ̀hún òun ni iléeṣẹ́ àdáni ràn ìjọba lọ́wọ́ láti kó wọn wálẹ̀. Mínísítà náà tẹnumọ̀ pé àti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti rí pé ó ṣe àkọsílẹ̀ dúkìá táwọn ọmọlẹ̀ yóò ń pàdánù nílẹ̀ south africa kan fún wọn gbà má bínú tí wọ́n fún wọn. Ó ṣàfikún ẹlẹ́yà ṣetán láti rí pé ilẹ̀ south africa ọ̀run gbé ìgbésẹ̀ láti rí pé wọ́n dínà ó kọlù bẹ́ẹ̀ ní ọjọ́ iwájú. Wáyé o, ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ó ní owó tó yá 24. Ó ní ó fi owó tó dín díẹ̀ ní 4 trillion náírà ju owó tó yẹ kó yá lọ. Owó tí ó yá ó ní ó jẹ́ owó tó lé díẹ̀ ní 2.5 trillion náírà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ láti ọwọ́ ọ́fíìsì tó wà níjànú ètò ìṣúná ilẹ̀ yìí, owó tí wọ́n yá àwọn tó pọ̀ sí látàrí pé ìjọba ò ní owó tó ń pa wọlé lókèrè sí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ ìjọba, ó ní ó pa owó tó dín díẹ̀ ní 2,100,000,000 náírà wọlé, tó sì jẹ́ pé owó tó yẹ kó pa wọlé oni ofi owo to din de ni trillion ma won era din si owo to ye ko pa ege mo se fi de mule atowo office ohun to wa ni international ile ye tenmo apo ijoba oni o ya owo ohun atare ko to ye ko pa wole oni okere si are ile ye bola tinobo ti kede wipe won setan lati koju awon alata ko re ninu eto dibo are odun to nbo are tenmo pe awon atakun ohun ni je ki won fi eyan janle alefun lede enigba ton soro nibi ipade kan pelu awon egbe awon bishop jo catholic nile yi ipade on lo waye nile gbe are le yi nilu abuja ege bi are se wi are lo soro gbe agito dibo yi inec are tenmo pe ake inec oni ko gbe seyin eyike yi egbe oselu ege bi are se wi oke se alatako kan wa ona bayo sipenija tan koju ninu oro oselu kan si jami lati ma gbe ipenija won kan ma kan si ma de bi ipenija won ru ajo inec ege bi are se wi are tenmo pe oro oselu lo ni se ki awon na fa lati deje are tesi waju pe o se tan lati de pe awon alatako oni on fe yin won janle ninu eto dibo odo to nbo ege ti won ta dala epo pentiro ka kere ti bo toro awon ebu fopo oni odin ni naira meta leni ogun naira tele epo kokan gege bi ifan fashion waye asorogun se waye ni eka epo robe lolode yi gbo awon ebu fopo oni won kuna lati fi owo kun eye ti won ta epo pentiro fun awon alagbata ni ile eko lese dangote oni ko se afikun se tun ta epo re ti se pinaku si din naira meji ninu owo to le die ni egberun kan ati igba naira awon alagbata to ku bi mrs enedebo ona ni odin epo re ku to sin ta lani owo toto egberun kan ati igba naira le die nilu wori ile ise run oil oni on ta epo ni owo to je pe odin ni naira meta le ni ogun ni ipinle oyo gomina ipinle oyo to tun je omoye fun ipare ninu egbe oselu elege ally people's movement apm seyi makinde oni yo se iflore igbimo ipolongo fun ipare ati ipo gomina ni ojo eti ni ilu ibadan ati jade kan tolede latowo abese kawo makinde lori oro royin sulaiman olarewa gbe salaye pe alaga ajo eteko alagbeka ni ipinle oyo nure ni adeniran oni yo je eni chuma amogu to ipolongo fun ipo are egbe oselu apm ati adari agba fun ipolongo ipo gomina ni ipinle oyo awon to ku eto yan sipo oni said arowo saye to je igbakeje adari igbimo adari igbimo ipolongo ni ipinle oyo demola ojo oni yo je igbakeje adari agba ipimo ipolongo ni ekun gusu ipinle oyo omowe femi ojo ati alhaji sijula wa oni yo je adari ni arin gbogbo oyo ati ni ariwa oyo lati ipinle osun ajo eleto dibo leyi inec ti fi ojo kun ojo ti awon olodebo yo na nfani ati gba kaadi alope odidibo won saju eto debo gomina ti waye ni ipinle osun ti won si ni di ojo kokan le logbon osu keje odun ta waye latari otunlede atowo awon olodebo ati ogo ero ti fe gba kaadi alalope won ajo inec salaye pe ida meji leni ogota ninu ogorun kan kaadi ohun oni won ti gba eto ro ti gbera so lati ojo keje leni ogun osu keje to se ko tenubodo ni ojo keje din ogbon osu keje igbese ti won gbe lati je kawo dibo na nfani lati gba kaadi won apopa inu eto dibo gomina ti o waye ni ipinle ohun ni ipinle Kwara awon olugbe atawon to ni ile ise ni agbe wole die ni ilu Ilorin fu wo won lede lori igbese te kejoba gbe lori eto egbale egbade ton waye ni ipinle Kwara ati igbese to ye ko lede lati je ki ayika mo toni toni nigba tan soro pelu awon akoroyin ile ise wa Abigail Nwanko ati o Jesu todi himu olayemi awon olugbe ohun ewolede lori eto egbale egbade lososu ton aye mo fa ara won ona ran faramo igbese joba lati je ki ayeka komo toni toni won so ki joba ta so bese lati je ki eto ranse wale o lugbe agbegbe ohun kan ogbeni James Taiwo se la ye pe on faramo eto ohun amo kan mi no pe awon ise joba oni won kuna lati ma de ilegbe awon eyan won se gbajumo ile ise lanla amo o kesi joba ko ri pe o gba awon ise wole wole si a je ki eto ohun rese wale kan si fi aje awon to ba tasagere se eto na Matthew Bamdele to je Anthony ile ise ni agbegbe ohun tenmo pe bo se ngbege din awon eyan kan jade lawoko na oni o se akoba fun ise re ege bo se oni ki joba se ye dasile ile ye alagbekere ti yo fi iyaje enikan to ba gba mu to ba tasagere si ilana aye ka ton ton ton ni asakoko ati akoko ton ba nse eto egbale egbade ohun iroyin ekun ere ni amowa se ti gboyin lati kan da amode ti 8.7 to wa ni lorin ni ipinle kwara leyin simiran pe yi a lo si ile okede nibi ti ajo iutp kan gbe si akin ati dena ojojo ton yi pada latari isele na kan to seyo ninu gbo ile France ati ile Spain lekan si akin pe eku ikale
5: e darapo mo wa ni itakun kai lu jara wa itakun ibadore Facebook itakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
6: FM
0: kaabo pada iroyin ekun na ni amuwa se ti gboyin lati kan Diamond 8.7 to wa ni lorin ni ipinle kwara iroyin ohun tesiwaju ni ile okere ajo isokan ile europe eutp fun igbesi akin lati dena oju ojo ton yi pada latari sele inu ina nu gbo to seyo ni ile france ati ile spain ar commissioner to mu moju to isele pajawi inu ajo eu aja ahibo ketan lede todo kan pe gbesi akin lati nawo si awon igbese lati je ki awon mo nipa ewu to wa ninu ina inugo ati igbese to ye ki won gbe latari oro to nbo lona nahib ja ki wowo ipo gbe kon yi pada to si ju iwoye won lo gege bo se wi oni ki je ba gbegbese lati dena awon isele abade to waye o tesiwaju ipe ijoba oni kan gbegbese akin lati dena isele enu na pa ipe lenu gbo papa julo kan ja ki wowo lagbaye lori akoba to le waye sibe ni ile okere ile gabon ati ile equatorial guinea ti kowo bo iwe adehun lati pari ogun to tin waye laarin ile mejeji lori erekusu meta kan tan ni oni odo to kun fun opolopo epo adehun ni won buwolu lori ise ajo ile ajo isokan ile adulawo au ni adis ababa so ile mejeji sigba ipe erekusu ohun oni kan jowo fun ile equatorial guinea ni ibamu pẹlu idajọ ile ejọ agbaye erekusu ohun oni mbani kokotia ati kunga to tin ja si 1970 ninu osu karun ron to koja ni ile ejọ agbaye fide mule erekusu ohun oni oje ti ile ikitura gene to si ko gale lati gba ebe ile gabo ipo lo ni erekusu ohun ni ibamu pẹlu adehun bata ati 1974 labala iroyin ere edaraya agbabolu lowo waju fun iko agbabolu obirin agba ojele yi super falcons aishat oshola ifun lede ipe agbo iko falcons to fa di meyin agbabolu mu wa leyin gba ti ile malawi gburo soju won pelu ami ayo go meta si meji nigba tan pade ninu edeje ilaju lawo bi ton lowo wafcon ni ile morocco ni isode keta Oshola lo to ra fredi lowo awon omo ile Nigeria bo se fidiremi Oshola tenumo wi pe fidiremi ohun o je ki won jigere ega bo se wi oni ileje ohun oni o tin nagbara si omo ile yi temi tope adesina di salaye pe bi olu kodina se wa ni kare yike gba ami baba ninu idije fifo high jump ninu idije commonwealth to lo lowo ni glasgow adesina salaye yike bi olu kodina ohun se wa ni kare se koriya fun a si gba ami eye ohun ile nigeria pelu ami eye ti adesina gba to je ami baba ona won tin fa koyo ninu idije ohun adesina tenumo pe pelu ito ni on lo fa to fi na nfani ati gba ami baba ohun to le kan si awon koko na re ijoba apapo ile ye ti bere gbese lati ri pe amule yi ton se ko ta South Africa oni won fun ni owo gba ma binu are tinubu ti jeje lati koju awon latako re saju eto dibo are le yi odun to nbo a ka fun pe awon elepo oni won ti ja naira meta leni ogun kuro rojala epo pentiro tonta fun awon alagbata a so so fun pe awon olugbe atawon to ni lese ni agbegbere wolede ni ilu Ilorin fo iwo yon lede lori eto egbale egbe osu ton waye ni ipinle yi ni ile oke a ka fun pe ajo EU pe ke kan gbe igbese akin ro go to yin kwaja latari sele nu igbo to waye ni ile France ile Spain la ko tan o so ala fun lede bi fa konsi yo para fa koyo leyin gba ti ile Malawi gbewuro soju won ni lo je wafco to na lowo ni ile Morocco lago in 1981 oni omo oba Charles se ibi o papo pelu lady Diana Spencer ni ijo St Paul Cathedral to wa ni ilu London to eyin lo pe royin ohun e pade wa to ba di agomarabo lo ni fun iyin agbaye wa ni kan da amore ti 7 to wa ni lorin ni ipinle Kwara Adeyemi Adewale ni olotu royin Taiwo Adeyemi lotu to ka se si gboyin lekan si akiwa pe ako owo lenu se
6: eh tani mola so digbe ile yen lo da soju agbara
7: Ah, baba tani mola e ti gbagbe pe eni ni kile aye o da oni kan kan ni yo jere e be si ni ile aye odun fe nikan soso e kuku mo pe
8: ijoba oni dawo duro lati ma dekun dida ile soju agbara to n fa ise lomi yale agbara ya sobu ile riri ile didawo ati awon ijamba mi to le tete so ni da line ile lori e si mo ja gbagbe pipe agbara a ma gbe tomodi atagba lo e sa fun ile dida soju agbara
9: ile dida soju agbara ko dara kaye fo wa ara wa sera wa
10: oro Moro yin wa lati ile ise Diamond 88.7 FM.
11: Ikanni to jale jako to tan kari aye.
12: Gbogbo wa ni gboro ti mo ki lo ngabun.
13: Aspapa o mo pope oni moji. Igba ti gbangba to wa degun gedere.
11: Ayo ati idunu yin lo je wa logun.
14: We are the people we make you happy. We are
11: Pelu Diamond FM, igbadun ti o lopin ni.
15: After working kiloku, igbadun loku ta wa je. After working,
11: ani ninu ohun gbogbo, aye ope tun yo.
16: Se Olorun o boju mi je.
11: Diamond FM, ikanni alayo ni wa.

pẹ̀lú extra leto kan tó kí n gbàkan jù kẹ́lọ̀ tó máa dé sétí gbọ́ yín ní kò ní diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò pẹ̀lú extra. Pẹ̀lú extra nígbọ̀nẹ̀ diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wo bí àṣẹṣẹ yóò súnmarí ó mọ́lẹ̀ rúkúsù bí ojú ọmọ tuntun.

ẹ̀ǹtẹ̀ ní bóun ni o. Ṣé ń gbojú ọwọ́? Ṣé ó sì ń gbẹ́ kó jòkó ṣó ń kù yẹ bẹ́ẹ́? Ẹ̀ tí mẹ́rin tí ń bẹ lọ́yẹ máa zì. Ó yẹ ń jánu bọ̀ bí àkọ́tọ́ ọkọ ni. Èyẹ bá rí bàbá ẹ̀sán bá rí bòbò. A ní bàbá yẹn tún ti dé. This is the last Wednesday in the month of July 2026. Ọba video ọjọ́ mẹ́jọ lónìí báyìí. A ti wọnú ìrìn àjò oṣù tuntun. Oṣù kẹjọ. A wá máa káwọn August visit. Àwọn August visitor. Ok, alright. Alùkò ló lọ sùn lékeléke tẹ rí yẹn gan lónìí jẹjẹ fún ẹlẹ́ìnlẹ́ìnlẹ́ ẹjí ni aṣẹ́gun ajé wọlé. Àárín gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀gbẹ́ dùn ẹ̀gbẹ́ òsì dùn ẹlẹ́gàn ni òfẹ́ kí. Ọmọ wọn nílẹ̀ ìjèṣà. Bóò ni brọ́dà mi. Ẹjí náà tó ń bẹ on duty lọ́sẹ̀ inú. Àwọn eléwọ̀n gbọ́ ń pagùn. Torí pé wọ́n lè fẹ́yìn so wáyà pọ̀. Ọkọ̀ lògbó oorun ọ̀tọ̀ lògbó oṣù pa. Ẹgbà gbèjé ìràwọ̀ kò lè báwọn mọ́lẹ̀ tó ṣù pa. Sọ̀nbẹ̀ bí ọjọ́ kan tàrí ọmọ bàbá ẹ̀ ṣó tún dé. Ọ̀tún yọ gbòsì yọ bí ọ̀kẹ́rẹ́ UI. Wọ́n sùnú gbogbo àwọn pèdè sọ̀rọ̀. Àkànní ìkó olóde sóyán. Ọmọọba ti ṣàfúnra lára rẹ̀. Ó ti ń bẹ lórí agbágbé. Ó tún máa ski ń jọ́jọ́. Ó máa gbojú ọwọ́ làgbà sí kálí. Ẹ mọ̀ pé ó tún máa màkéké màkébà. Agogo méjì ọ̀sán kọjá ìṣẹ́jú mẹ́wàá. Ìkànnì ìkejìdínní àádọ́rùn-ún ó lé ọwọ́ méje. Ọ̀fẹ́ ni wọ́n ń papá bí wọ́n bá ń gbọ́ fúgbà àkọ́kọ́ ilé ìlọrin làwá takọ̀ mọ́lẹ̀ sí o. Ẹ ti ń dábí ọdún tá a ti rọ̀ bí òwe. Ó ṣe wá ṣe àlùbáríkà ẹnjíníà ẹ̀rí ọlábọ̀dé. Ògún kúrọ́bìtì kúrọ́bìtì ògún kúrọ́bìtì kúrọ́bìtì. Ọkùnrin tá rẹ́ bí afá ní ìgbọ́nkú ẹ̀ ó dààmú. Ọkọ ìyàwó ẹ̀ bàbá àbejì. Ayọ̀ bá ń jọ. Ó ṣe máa bẹ alálùbáríkà. Ó ṣe ó máa ń tọ́jú ẹ̀ dáadáa. Èèyàn téèyàn bá tiẹ̀ ti rírù gba èṣù ààyè. Ó ti mọ̀ pé ìyá yìí ìyá alálùbáríkà ní ń tọ́jú ọkùnrin dáadáa. Ohun mi ni àṣà mi ni. Èmi ọ máa bá wọn sọ wípé eré bá wọn rè lú ìwárọ̀ kò mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀. Fọ́rẹ̀ lù ìwárọ̀ kò mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀. Ajá nìkan ló mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ tó mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ yẹ́sìkẹ̀. Kájọ́ tó dé èdè ògbóhùn ẹlẹ́yọ ará ilé ògbóǹkan tọ́rọ kó ń sọ. Nígbà tá a jáde ló pé gbogbogbogbogbogbogbogbò. Gbogbo mágàjí tí ń bẹ lóde ilẹ̀ yìí tẹ̀ ń bẹ lábẹ́ òmí mo kí yín. Ẹ̀yin aláǹgọ́ ẹ̀tẹ̀ ń bẹ lábẹ́ òmí lọ́sàn-án ìmúkẹ́ yín. Gbogbo ẹ̀yin orí adé èjìgbá àlẹ̀kẹ̀. Gbogbo yípa tẹ àmúkì. Mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀jẹ́. Mo jìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà.

padà já sọpẹ́ yóò padà já síre lọ́jọ́ kan. Àwọn àgbààgbà mọ́nímọ́ní, àwọn àgbààgbà mọ̀yànmọ̀yàn. Àwọn àgbààgbà mojú porongodo, mojú porongodo. Àwọn àgbààgbà mojú porongodo, porongodo. Wọ́n pẹ́ títa ríro là ń kọlà. Wọ́n kẹ́dẹ̀ tẹ̀wájú. Alẹ́ ni ó bá joyin inú àpáta. Irú wo gbọ́dọ̀ wẹnu àké o. Iṣẹ́ yóò wò. Tó legit tó kọ̀ fáàmù tá ń ṣẹnu ayé. Ẹja tẹpa mọ̀. Gbẹ́dú ẹ̀ṣọ́ láti ìkànnì gbọ́ọ̀sẹ̀fẹ̀ dáyọ̀mọ̀ ní 2.7 FM tó tẹ̀kọ̀ mọ́lẹ̀ ńlẹ̀ ìlọrin. And of course, I still remain my humble self. Ayọ̀dẹ̀jà Ayọ̀lá, ọmọ bàbá tíṣà. Oníwẹ́rẹ́dìwẹ́rẹ́ àti sunwa bala dá tiẹ̀ mọ̀. Káwá dá tiwa mọ̀.

0: gbọ́rọ̀ ọlọ́run jẹ́ kírọ̀ tájọ lórí wa. Ọmọ mo ojú mi ti rí, mo mọ etí mi ti gbọ́. Lẹ́nu ọmọ ọdún 2014-2015 kí lojú rẹ̀ ti rí nú ayé. Ẹ pé mo mọ ojú mi ti rí, mo mọ etí mi ti gbọ́. Ẹjẹ́ ń pápá bí wọlé ọ̀pá ibi tí mo débì ṣe mi lórí ètò tàpẹ̀ ní àdílé bárẹ̀ àrìnà kórí àkòyá ibi. Ẹ tí gbọ́ nkankan àṣẹ̀dí lórí ètò ní ìbò lójú ọjọ́ lọ́dọ̀ ti yín.
1: Billy Curry.

àní exercise torí yẹn o kàn sílẹ̀ dáa kó làágùn jáde kó gbogbo ọ́ ìlera ló wà fún un kìí ṣe pé ẹnìkan bíi méjọ kan ìlú yẹn bá jẹ àmàlà àti gbẹ̀gìrì tó gbóná tẹ̀yẹ tó wá ń kàngùn exercise náà ni mo ní èmi ti onímọ̀ sáyẹ́ǹsì o èmi ò yá ẹ dákun ẹ̀yìn onímọ̀ sáyẹ́ǹsì tẹ́yẹ bá jẹ àmàlà àti gbẹ̀gìrì tí ń làágùn yọ̀bọ̀yọ̀bọ̀ tó gùn kán tó bá wúlẹ̀ tó yọ kù lẹ̀ tí bí ẹ̀rẹ́ wa kan wọ́n bọ gbogbo ẹ̀tàn owó jẹun ni yóò máa kángùn torí torí rẹ̀ sẹ́ńtà sáìsì náà ní sá.

ọgbọ ọlọrun tobi ni njebe baya ba le elomi agaga wo bi baya ba fo melobi ni tun ma ko ni konfu elomi ma ko ni konfu lowo baya ba fo melobi ni tun ma ko ni konfu eh aya ko ba fo lowo yo ni konfu ni o wa gbagagbaga ni ma ju wa ni ma ju wese yo eh wo jo jo jo yo ya aso le ja konfu ekute le tele ba ri lawo bi obi ni o ko po lodo okunrin o po lodo obi won fese fe ni abi ki jimire ko ya igi egba fe lomi ode nu ngbo e won ko je mo na ode nu ngbo eh ode to ba ti je gba yin lowo ijimire ni o so fun yin awon ijimire won ya togi fa mo ma ya igi ninu oko bayi won ko po ode mi ode mi o fese fe ya gba gbe ati pofo abi lati le gbe odi siri sere de ara ire da ya da lo wa bọọlù ẹlẹsẹ gbígbá ó ń bẹ ọlọwọ ń bẹ alápẹrẹ ń bẹ oní ìfò fífò ń bẹ ká máa ju nǹkan náà ń bẹ ìwé odò ń bẹ eré ọpọlọ ń bẹ gbogbo eré ìdárayá ni ẹja máa ṣeré ìdárayá ó da àfara lásìkò tá a wà yìí ẹ má fáwọn ọmọ lóúnjẹ tútù jẹ lásìkò yìí ẹja máa fún wọn lóúnjẹ tó wú àmọ tó gbóná ẹja máa fún wọn jẹ àsìkò tá a wà yìí ojú oorun nìkan lẹnu ní ṣiṣẹ ìdárayá èrú ẹnjìnìá bí ẹbí ẹ báyìí engineer bi ebi engineer segun oju orun ni mo ti se da yo mo ta yin ni pade e ma so ti o iyawo re bi se ma so ti go yi o ba ye so ti yo to ni pade mo ri owo lo tori bed la sori lele o kan fo ni gba re ni gbangan lago meji looru o pe doctor wallahi ni ronu o gbo o wa so te lomi oju orun ni mo se re da yo mo ju paju se ni o le to yo ta yan pa ni fa yo mo ja pa ja kon fun loju orun omi ẹsẹ̀ ni yóò máa rán run ẹ̀ imú ní ẹ̀kálẹ̀ lẹ́yìn máa fi ṣe é dára láyé tiẹ̀ imú ẹ̀ máa kéèyàn máa rán run imú ní ẹ̀ máa gbọ́ yóò máa dún ní bí eré ìdárayá dáa ni tí mo sọ fún yín rọ̀ lórí ètò ẹja máa ṣeré ìdárayá eré ọpọlọ ni eré ìdárayá dáa púpọ̀ eré ìdárayá tí mo dẹ̀ ń sọ pé ká máa ṣe eré ìdárayá tí mo ní ká máa ṣe ó pọ̀ lóríṣiríṣi lẹni mo fi ṣeré ìdárayá torí pé eré ìdárayá tẹ̀rí hun in tó dá àmọ̀ ní kéèyàn mo ṣeré ìdárayá exercise ní jẹ́ bẹ́ẹ̀. ọdẹ náà níbi ìṣe mi mo tún wọ̀ lóde ọ̀pẹ́ ibi tí mo tún dé máa báwo tẹ̀kọ́ takara bí ẹni tí ò ní yónú ni ẹ ti wá jáwé pé mo dára sùkọ́ mo jáwé àfin mo jáná mo ṣe bẹ́ẹ̀ mo dára sùn ẹlẹ mo tún ṣe bẹ́ẹ̀ mo ti wàá gún gàgà lóló mo ti wàá gún gàgà lóló mo dára ọmọkùnrin o iná kan ọkùnrin jo lórígun àbàtàkà kò ní sọ́nsẹ̀ ngere èdè ìlẹ́sà ìjẹsà kọ́ ìlẹ́sà kọ́ wa fìlàsà kọ́ mọ ọlọ́run bí àgbọ̀dẹ mo máa tún wọlúdé ẹ ti mọ̀ pé tá ọba wá ti gbá kọbọwé tá àti mepo ọkọ̀ kan yìí ti pẹ̀ tí kẹ mọ́ gbà kọ lẹ́nu ni àmọ́ mo fú yẹ́gẹ́ lóòótọ́ o bí ewé agẹmọ mo tún wá lọ́rìn ńlẹ̀ lọ́wọ́ mo jọ mo fú yẹ́lẹ̀ o mo tún lọ́rìn bí ọmọ owó lọ́wọ́ mo jọ ọjọ́ ní kakòkò mọ́ kanu wo dé mo bá yín lálejò sọ́nàrì òsàkọ́bọ́nàrì fún gbogbo sọ̀rọ̀ pèrè jákèjádò àgbáyé ẹ mọ̀ pé gún ọlárẹ́ tọba níṣe àtìkúrò àtàkàrálẹ̀ báyìí náà torí sálẹ̀ mo dé àìsí nílé ìjòkunlẹ̀ ló fi pẹ́rẹ́ lálọ́rọ́ ìjòkun mọ́sẹ̀sẹ̀ ló máa rọ́rọ́ la sọ bọ́dẹ bá gbogbo ọdẹ adagboro ọwọ́rọ́jọ owó gbogbo dàgboro ṣàṣà ohun ọ̀gbọ́n yóò bá bẹ́jẹ̀ tẹ̀tẹ̀gún mi ti sọlọ́kẹ́rọ̀ ó ti tiri gan kanú mi mo ti rárọ̀ kan lọ́sọ̀ bí tayaba bẹ̀rẹ̀ lóye ilé àtẹ̀rígbà kan náà lóye ọ̀dẹ̀dẹ̀ àkùdé ká jànàjànà lóye mi lóye ọ̀ràn mi mo dé náà ní wẹ́rẹ́wẹ́rẹ́ àpọ̀jọ̀rọ̀ àfimọ́ dùgbẹ̀dùgbẹ̀ pàṣẹ òsì abínú funfun gígí òsì arẹ̀rẹ̀ balẹ̀ mo dé mo wọ̀ lóde awurin tí ń dààmú ní sọ̀nà tí òfin fi ronde mo gbólóǹgbò láyà bí ara mo sì mú lẹ́nu mú létè bí ẹyà jata ọ̀gbọ́rọ̀ ní kí ò ní balẹ̀ kó mọ́ ta àkóhùnmẹ́dùgbẹ̀dùgbẹ́ kí ilẹ̀kẹ̀ mi jẹ̀gbẹ̀nìjẹ̀gbẹ̀nì ọ̀pẹ́ ibi tí mo dé mo wọ̀ lóde mo bá yín lálẹ́ ọjọ́ ẹlẹ́mẹ̀ún ṣé mo bá yín dáadáa ẹ̀kú lé o.

0: ko gbogbo bi ti ati lanfani lati ma gbo wa bi wa na ba ngbo wa lowo lowo bayi bo ba ro olorun ni bi o wa lati fowo dori re mu ko pariwo pe ori mi mo mo mo kira mi ku orire yi nje ki mo fi ni o kira re ku orire ni pe se mo pe n to ni se pelu owo n bi oba ti ba elomi gege bi ori ofe gege bi anfani ati n to wulo pupo kodo le je pe bi ti o ti be elomi bi ti o lero ni bo ti wa bawo na bo se n gbo eto yi lowo lowo yi anfani orire nla nla anfani lati wole to lati ile ise design your life to ja si pe eto kan rin kan je eni agbe kale fun titi ni tawon eyo si janfani e fun ti sa ta wa yi leyin to tan ba ni nkan ti o kere ko kere o emi nikan ko mo wa wa lori eto fun titi ni awon ti won ja soju won wa pelu mi bere latodo ambassador Fatiu Adesina bakan na ni arabirin Oyebanje Aisha ti won wa pelu wa bakan na ni arabirin Adisa Fatia won wa pelu wa sugba ki ma ba lo lori wo na ke le mo pe mo wa pelu ambassador ambassador ban ki gbogbo awon ara ile pe won ko de da koko ikesi da ko yin lekun re
1: e ku de ni asiko yi gbogbo eyin ti en lanfani ati ma gbo wa gege be ti mo oruko temi ni ambassador Fatiu Adesina mo je asoju odo fun ile ise design your life project
0: to nle ti gba yen o asoju odo fun ile ise design your life project awari awon eyan wa ma bere le kan ti mo ni won ma fowo di ori mu ka ma kira won ku orire won ma bere kin ni ani ka ma kira ma kira wa ku orire si ari yin gege bi eto ti ile ise design your life ti an gbe kale mo mo pe baba ti ri yin ohun toto lode ohun toto wo ni nbe nle
1: e seun olotu a gege be se so te ba ti ri wa ati gbe nkan tuntun ati gbe wa nkan ti design your life fun se ni awujo òun náà ni pé à ń rí i dájú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń se àṣeyọrí wọ́n se àṣeyege látàrí ètò tí wọ́n gbé kalẹ̀ láti fi ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú ọ̀nà tí wọ́n lè gbà láti mọ̀ fi rí owó ẹni tó bá fẹ́ se fújà ọrọ̀ ajé àbí ẹni tó bá fẹ́ dá iléeṣẹ́ kalẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n bá ń wá ọ̀nà láti máa fi gbọ́ bùkátà láì ṣe pé wọ́n yáwó àbí wọ́n jẹ gbèsè káàkiri so òun la tún wá wá ní àsìkò yìí láti wá gbé ètò kan gbòógì kalẹ̀ tá a pè ní Success Pathway Summit so gẹ́gẹ́ bẹ́ẹ̀
0: ni ètò tuntun
1: bẹ́ẹ̀ ni òun lè tó tuntun tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé olóòtú pé èmi ò ní bàbá láyé single mother ló raise me oṣù márùn-ún ni mo wà tí mo ti lose bàbá tí ó bí mi lọ́mọ èmi nìkan dẹ̀ kọ́ lọ́ bí apọ̀ kẹ wá wò látàrí wàhálà lálá poko yìí ní àti máa gbọ ọmọ ẹgbọn ọmọ àbúrò ọmọ ọrẹ sọdọ láti máa kó wọn tọ but all of a sudden la discover pé ṣọ́ọ̀bù yẹn no function mọ tó wá di pé mọ́mí mi tí wọ́n lè mọ bọ́yàn wọn wá di ẹ̀ńtà wọn scott káàkiri from one place to another níbi wẹ́ àlérò àwọn fúnra wọn àròwọ lẹ́sàn nínú àwọn ibi tẹ́tì mọ ìrírí ayé nínú àwọn tí a ràn lọ́wọ́ nígbà tí mọ́mí mi ń rí ṣe a fẹ́ lọ scott lọ́dọ̀ wọn lọ́jọ́ kìíní àná wọn làwọn lè gbà á láàrin sínú visitors room àfi ká máa lọ sunú store gbogbo ìyẹn kọ́ ni ó gbé mi wá síbi bíi lénìí bí ó ṣe pé nínú àwọn kan tí mọ́mí mi tún kúndùn òun náà ni pé kọ́ mọ́ kàwé torí pé wọ́n gbìyànjú pé téèyàn bá ka ìwé èèyàn padà déèyàn téèyàn bá déèyàn èèyàn padà sanjọ́ ilé ìwé ni mo wà ni mo ti realize nǹkan tó máa ń sábà ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ọmọ kan wà nílé ìwé nígbà yẹn tó ṣe pé a pọ̀ bẹ́ẹ̀ tẹ́ pé owó iléèwé àti san ogun ni àwa ń gbìyànjú láti wá báwa náà ṣe máa ràn àwọn òbí wa lọ́wọ́ tá a fi mọ ara
0: wa lọ sílé ìwé
1: kí ṣe pàwọn òbí yẹn ò kí ṣe pàwọn òbí yẹn ò wà responsible o àwọn náà ń ṣe wàhálà níbi tí wọ́n wà lórí pé káwọn náà lè rọ́wọ́ mú bọ gbogbo ẹ̀ náà kò tó kò ká kò lánàá ni kò jọra wọn olófà tá a fi ṣe gbìyànjú kò sí nǹkan tí mi ò ṣe mo ru bírí sọ pé mo gba àgbàro mo oríṣiríṣi nǹkan ni mo ṣe nílé ìwé kó wá tó di pé ọlọ́run ràn mí lọ́wọ́ láti ṣalábà pàdé design your life project ní real estate project mo tún wá ti rán mọ́ mi lọ sí mẹ́kà mo nínú àwọn kan mo wá rí ṣe mo wá wò ó pé òkè ìgbà tẹ́mi ti wá rí gbogbo àwọn kiní yìí ṣe kí làwọn kan tó ràn mí lọ́wọ́ bó lèmi náà ṣe rí ràn lọ́wọ́ mo rí pé design life project kùn ó wà nù kan tí ó ràn mí lọ́wọ́ mo wá wò pé àwọn kan náà sì máa wà nílé ìwé gẹ́gẹ́ bí mi náà ṣe wà tí wọ́n ní
0: irú ìrànlọ́wọ́ tẹ̀yìn náà rí yìí
1: bẹ́ẹ̀ ni sà gẹ́gẹ́ bí mi náà ṣe wà níkan bí ọdún mélòó kan sẹ́yìn tí mò ń wá tí mò ń ṣe lílà lálà kókó pé bóòlù èmi náà ò sì máa ran àwọn òbí mi lọ́wọ́ ilé ìwé náà wá kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyẹn tó jẹ́ bí ọmọ tí wọ́n fẹ́ ran àwọn ilé ìwé ó pẹ̀lú nǹkan tá a fi wá ní ọ̀tẹ̀ yìí because gẹ́gẹ́ bí mi ti ṣe rí ọ̀nà àbáyọ ọlọ́run tún ti lò mí láti fi create ọ̀nà àbáyọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìdí nìyẹn tí mo fi mú àti àìsàn wa bíi lé ní káwọn náà wá
0: sọ. Sọ ǹjẹ́ gẹ́gẹ́ bí àwọn tán bá ń pariwo pé èèyàn ríran lọ́wọ́ tí wọ́n sì máa bèrè pé ẹ̀rí máa jẹ́mi èso ẹ̀rí máa jẹ́mi èso ń bẹ pẹ̀lú wa arábìnrin Aisha ẹni ẹ̀ bá ń súnmọ́ kí ni ẹ̀ bá ń dákọ yín ǹjẹ́ ti jàǹfààní níbi kíní ìlú àwọn àǹfààní wò lẹ jẹ.
2: Oh, mo kí gbogbo etí tó ń gbọ́ mi lásìkò yìí o orúkọ tèmi ni Oyebanji Aisha mo jẹ́ student ilé ẹ̀kọ́ gíga University of Ilorin tí mo dẹ̀ wà ní 600 level bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ studying doctor of optometry and vision science tí a mọ̀ sí àwọn dókítà olójú. So mo gbọ́dọ̀ mọ àwọn parents mi tí wọ́n jẹ́ akínkanjú ẹ̀dá kan tí dáàdì mi ń bá kùkàkùlà ṣiṣẹ́ mọ́mí mi dẹ̀ jẹ́ private school teacher but despite ìgbìyànjú àwọn parents mi méjèèjì nǹkan ò kí ń jọ mọ́ra wọn. So ní year 2019 kò wá kò lánàá wò ní produce money ìlú Ìlọrin so dáàdì mi wà lára àwọn staffs tí wọ́n dà kalẹ̀ tí wọ́n kúrò lẹ́nu ibiṣẹ́. So gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tí dáàdì mi ti ń tọ́ papọ̀ nígbà tí wọ́n máa ń ṣe kùkàkùlà tí mo ti ẹ̀ lérò pé wọ́n máa support wa bi dadi mi se si nbe mo gbogbo patapata da ri mo so ibi ti dadi mi tin wona abayo pe bawo la se se bawo la se gbegba ibe ni won ti pa salaba pade eto olorire design your life project yi so bi won ti se salaba pade eto ti won gbe wale mi koko gba gbona tori pe kini ati se opolopo eto seyin ti aroju ti re amo mo wa ran ti owe ti awon agba ma ni teshin ba dani a tungun ni ibi yen ti mo fi wa try again pelu eto alari barika yi and alhamdulillah bi mo je si se just student ni oni emi na tin ran obi mi lowo nipa owo school owo ile ati owo project story final year ni mo wa sa
0: to in leti gbon o ambassador inu ba ba wa wo se mo pe nigba kan le ina ja keko
1: beni beni
0: n gbo ti wa di nisin e ti di e ti do mi ni rara yin te fi wa na keko lowo in janfa ni to wa wa yi sa won ti an be suku ni kan lowo afun ni abiru awon wo lo tun wa fun e tun ba na ye ju be lo
1: e se won olotu ke se gbo awon ti won wa ni school ni kan ni eto yi wa fun awon obi ti won gbo wa lowo lowo ba ye de ti tori ara yin ko tori ojo ola ara yin atojo ola awon mo yin ni a ni opolopo awon eyan ni tan be te pe won sise won sise looto sugbon won sise bi eni won jeje leri ni e onje aro o ba tofun ke se pe tori won ya ole o olotu ke se tori pe won ya ole sugbon ta ba ni ka wo di belomi bi ti se telomi wa ni inflation ti ba ni economic decadence ti de a lot of things sele te pe owo ojo re ti ri tele tin to ni economy ta wa iko to mo be ka dele la tu wa ri awon kan ni the same economy ta wa yi to se pe awon ri dada gbese won se dada nu aye won lowo won lola won kole won ra le won ra moto e ma wo pe kini awon eni fi si ori ibi ta ti wa mo ni ko ni won se gbe igba seri kini kan mo fe so la siri fa awon yan bibi o ni awon oye kan to ye awon ti an soro npa re ti won ri dada se ti ko ye awon ti won struggle ni
0: sawo
1: ninu awon oye yen o wa nu kan ti a ma fi awon eyan to ba ti di a program success pathway summit
0: to tun mo si pe ipade o waye
1: beni now e je kin sa ye ko awon yan kini kan oni kini kan ta n pe ni world pyramid ti world pyramid ba ye awon yan o le ri pele pele ti a to awon ti oloro si awon kan ti won wa ni death zone they about 75% awon eleyi owo ti won ri to je active in pon mo won ko to eye ti won na jade tori e gbese ni won ma fi lo gbese aye ibi ni 75% awon salary na onise owo onise o kekeke ibi ti won wo niyan tori pe owo ti won ri awon sise ki won to rowo ni bo se o je so ari gbogbo se ti en ba ti se to ba se pe to ba ti le se o le je ko sojo wa dunbe tori pe gba kan ba teyin o ni le se awon se mo so won wa live lori da igbese aye won gbe alawon kan to won wa scarcity zone ibi bi la won 15% wa awon eleyi owo ti won ri ate ti won na o dogba o se dede sugbon owo ti won ri yan na owo bo se o je lo na tan pe ni active income se wa ri awon ti won ni active income ni scarcity zone ni won ni preparation for emergency ti emergency kan ba de ba
0: ba de pajawiri
1: se wa ri emergency pe da aida sele ko nikan ni emergency o emergency economy decadence na wa emergency inflation na wa a ma ri a lot of reasons ti inflation fi ma rise eye te yan ra oja ni odun kan seyin te ba doja le ni e ni ba
0: be
1: o yo wa pada wa je ka won na pada
2: study accounting ni federal polytechnic of fa gbogbo nkan jo fun amogboju mo daddy mi ni eni to sise ni ifowopamo mommy mi si je onisowo provision store gbogbo nkan lo dede adede ni ojo kan ti o re daddy mi ti won gbe won wa sile lati bise be na ni ngba sara won ya ti won pada senu se won ti fe lomi replace won ibe ni mo ti understand pe ko si ba se le si oga kan to ba ti reyan on ma fe lomi ropo yan ni ase gbogbo bo se ndun yi artificial conversion lawa o ewe eyan meji o wa di ti mommy mi nikan dagbe ninu gbogbo lala koko ina na ti won mi lo si school ti mo se pari school emi di wa ninu awon to se te ri se 80,000 on so fun mi ni osu nigba ti mo bere se o re mi to ti pe laarin ose kan to fi re mi won yo salary ko ninu owo mi ife mo ti won pe se nse to sele si daddy mi na ni o pada sele si mi abi ti mi o ba ti wa ni anfani lati le sise imo nko oyin to fun mi ti mo fi dara po mi eto yi ni mo dupe follow to pe leni emi na ti le mo ran apolopo awon eyan
0: to ile ina gbo yen o gbogbo be tin lanfani lati mo gbo anle ambassador e wa ni to ni se pelu ipago yo waye eleyi ta mo si summit inbo ni o ti waye ati bo ona lo la awon eyan gbe gba ti won fi kopa nitori ijoba koko
1: e se won lotu ona ta ngbe gba ni pe to awon eyan lowo niyan bo leyin na se kuro ni gbogbo epo to ba won yi kewa so teyin na le de that particular zone ati student ni oni onise owo ni oni onise owo kekeke ni oni onise aladani ni onise ijoba ni abi investor ni abi retiree ni all categories of people la ni plan fun ni ojo ti eto yi to fe waye
0: so ku to wa di pa ma lo e ba n pe number e le kan si
3: 091 321

0: 07 9143 09132 07 9143.
1: Ambassador, ọ̀rọ̀ àmọ̀ràn oríire yín fún gbogbo àwọn tó ń gbọ́ wa ká máa fi yín sílọ.
2: Ìmọ̀ràn mi fún gbogbo etí tó ń gbọ́ mi òun ni pé kẹ má fojú tàtà náwó. Eléyìí kọjá mo ṣe ń kárí lánàá, mo ṣe ń kárí níjẹta, èrò mo ṣe ń kárí, mo ṣe ń kárí. Ṣé bá ti ṣe gbà, ṣé bá ti ṣàwo, òun ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì kúrò lójú kan.
1: Bíkọ́ ètò tí a mú wá fún ìyá àwọn kan tí wọ́n jẹ láǹfààní pọ̀ mbẹ̀ tí kò sí àkókò láti bẹ̀rẹ̀ sí ni mọ tù fún wọn. Àkọ́kọ́ náà, wọ́n ní access sí business information mentorship tó wọ́n ti 50,000. Wọ́n ní access sí publicity tó wọ́n ti another 50,000. Wọ́n ní access sí àti general food draw ticket 1,000,000 naira àti a plot of land. Wọ́n tún wá láǹfààní láti partner pẹ̀lú àwọn international organization kan tí wọ́n ti lè mọ rí owó láti for life forever. Náà ṣe wá rí gbogbo nǹkan tí mo kà kalẹ̀ 10,000 ní application fee. Gbogbo gbogbo àwọn tọ́lọ́ ń bá kára pé wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí wa, a mú èèyàn 100 nínú wọn. Ṣé wá rí èèyàn 100 yẹn, a máa mú wọn láti san 1,000 naira péré owó wọlé.
3: Ni wọ́n fi wọlé.
2: Nọ́mbà tí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ sì sí.
1: Ti nọmba ta pèsè yìnyẹn, a máa mú èèyàn 100 wa níbẹ̀. Èèyàn 100 àkọ́kọ́ ta bá ti mú, a máa fún wọn ní
3: òwò. Ọ̀dà ẹ ṣeun o, oríire wọn ni ò fèrò. Àmọ́ lábẹ́ bó tilẹ̀ kò rí nọ́mbà yẹn bá pẹ̀lẹ́ kan sí.
0: 09132 07 9143 09132 07 9143.
3: Ẹ ṣé o, tẹ̀ ń tẹ̀ gbọ́ wa, ẹni ẹ bá fẹ́ fúnre, ìwọ náà mú dání, kájọ sórí ire papọ̀.
4: Túnrinlẹ̀ dòdò dòdò.
5: Ìlú lẹ́gbọ́ tẹ̀mí ẹgbàdọ̀ wọ́n mi.
6: Filẹ̀ síbẹ̀, máyì kúrò, Diamond 88.7 FM.
7: Now playing.
8: Money don't buy you happiness.
9: Turning up the

0: àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: The time is 6 o'clock.
5: Ago mẹ́fà ti lù.

0: ni wọn gbẹ tó ẹ mọ lọwọ òun la fi ń wá bí ngbà wọn ti láwọn bá mójú tó láàrin ijọ mẹta akínkù iṣẹ takuntakun yóò ju ń ṣe o ẹni dààmú alhaji túnde bolude ti wọlé dé o mo wà náà ṣe o mo wọ́n ṣàrẹ̀ sínú glory ńlá o. Ó ní òun léètì.
1: Ọmọ nìkẹ́ àti yaaba délé.
0: Kí la ṣe obìnrin ni wà wá sí ní ìrọ̀jú ayé.
1: Ẹ wá sọ mí di ọmọ ayé o.
0: Ọmọ ní ṣe la ti ń dá.
1: Ẹ jù síra wọn.
0: Kí ló mọ̀ tá a jù nísì.
1: A kò sí wàhálà ṣe bí mi ò lé sísì mo léètì. A dúpẹ́ fọlọ́hún ọba
0: alábàbí.
1: Ẹ rí ìgẹ́ta síbí náà ni.
0: Bẹ́ẹ̀ni a ti sọ.
1: Àwọn ibi dẹ́yìn sọ̀rọ̀ déhùn náà láti sọ. Ká dúpẹ́ fọ́ni torí ni tọ́mọ́ ni lójú. Ìyẹn ní owó apá àbí tí a wà.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn èèyàn wa tí wọ́n ń bẹ ní challenge. Nọ́mbà tí wọ́n fún wa a pè é kọ̀ lọ.
0: Tó.
1: Ẹ̀rọ ti sọ fún wọn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ngbà tá a wá pè tí ọ̀lọ́ la fi wá ní ẹ̀yin náà ni kẹ́ yọjú sí wa. Ìpè táwa pè náà ni pé ẹ̀yin lẹ mojú ẹ̀.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Ẹ la fi ní alága àti akọ̀wé. Àmọ́ ohun tẹ́ fi ránṣẹ́ òun náà ohun tó fi ní lọ́kàn balẹ̀ ni.
0: Ó tiẹ̀ tura.
1: Tó túmọ̀ sí pé kìkì dá àwọn èèyàn tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ ọmọlúàbí ni wọ́n.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ohun tí wọ́n á fi léde sí wa náà ni pé láàrin ijọ́ méjì mẹ́ta ká fáwọn. Kò sí wàhálà a fún yín dọ́sẹ̀ kan.
0: Àbí.
1: Bọ́bá dojọ Wednesday báyìí. Àwọn bàbá
0: yóò tiẹ̀ ti yanjú.
1: Àwọn bàbá wọn ò lè wá ṣàlàyé bọ́bá ti wá yanjú kó tó dìgbà náà ọlọ́run ṣe ń déédéé nù.
0: Àdúpẹ́ òun.
1: Tí ò sí wàhálà kankan mọ́. A tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa.
0: Àdúpẹ́ òun.
1: Torí pé tí ò bá sí ẹ̀yin kò sí àwa. Ẹ̀yin náà lẹ́ ń bẹ làwa fi ń sọ pé àwa náà ń dá bẹbẹ.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwa dúpẹ́.
2: Àdúpẹ́.
1: Ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá wa. Níbi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó dé. Ọgbọ́n àti òye tí ọlọ́run gbé wọ̀nyí bí agbádá ọlọ́run ní jẹ́ fàyà.
2: Àmì àmì.
1: A tún wá dúpẹ́ lọ́wọ́ ọba àṣẹ. Torí bí ọba sí bá àṣẹ kò sí ní tí bá àlà ọ̀la.
2: Kò sí.
1: Tọ́ ìdí abáwá ni pé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó gẹ́jẹ́ gbé ni. Àwọn táwọn tó máa bá sọ̀rọ̀ tí wọ́n máa wá. Ṣé ẹ pé ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó comply.
0: Àdúpẹ́ o.
1: Àti ẹ̀ ń lò kédé òde àdúpẹ́ lọ́wọ́ wọn.
2: Àdúpẹ́.
1: Kí lẹ̀ rẹ́rìn sí ni.
0: Àmì o.
1: Ẹ̀rín yẹn ni mi ò fẹ́ o.
2: Ìbẹ̀ ọ̀nà dá.
0: Ti kó wọlé.
1: Bàbá látòkè onígbé wọn ó pè wá wọlé nìsín. Bí a bá ti wá pè wá wọlé, alàgbà ẹ̀ mọ̀ bọ̀ á jòkóó. Ẹ̀ mọ̀ bọ̀ á jòkóó. Ọmọ nìkẹ́.
0: Ọmọ
1: nìkẹ́. Kò sí láfíríkà nù. Gẹ́gẹ́ bí n tà wá ń bá bọ̀, alàgbà Peter Ojo náà ti padà wá ń bí. Olúwayé àbí olúwayé náà kọ́lẹ́gbọ̀n lókè onígbìn àwọn náà wọ́n darapọ̀ pẹ̀lú wa lórí atẹ́gùn.
0: Bẹ́ẹ̀ni.
1: Bí sùn ṣe kú tọ́bẹ̀ ṣe bẹ́ àbí àwọn kan ní bọ́bẹ̀ ṣe pa.
0: Ebi wọn bá ń pa fún kinní ni.
1: Láìsí pé ń pa ẹ̀fọ́. Ń pa ìbù
0: náà.
1: Ṣé wọ́n tó ń pa ẹ̀fọ́ rẹ̀ ni.
0: Màá máa pa ìbù náà o.
1: Ọjọ́ bó ti lówó ọjẹ́. Tí bàbá bá pè. Ọyá ọmọ nìkẹ́. Bá náwó wáyà yẹn bá wọn náwó rẹ̀. Má láfìrà má láfìrà. Tí nọ́mbà yẹn bá lọ, bàá kúkú bínú tán.
0: Ẹ má bínú díẹ̀
1: gbé. Ẹ kú rọ̀lẹ́ o bàbá. Ẹ kú rọ̀lẹ́ o. Ẹ kú rọ̀lẹ́ sà. Yẹ sà. Bàbá tọ́wádọ̀ yín. Ẹ̀yin náà lálàyé tẹ́ fẹ́ ṣe àlàyé táwọn ṣe fún wa náà bẹ́ẹ̀ bá ṣe ti yín tán káwọn náà ò ṣe tiwọn.
3: Ọ̀pọ̀lọpọ̀ tó sọ ìrọ́pọ̀ díẹ̀ mẹ́ torí òun wá yọjú sí mi láti jọ ní ti gbé ọjà kalẹ̀. Òun wá rárá mi ìfojúkan èyí tó wà jẹ́ta ẹni lẹ́kẹ̀ẹ́ lẹ́yìn tó ń kọ́kọ́ bèèrè pé ṣé à ń rajà láti jọ tí wọ́n tó wà tó ṣe lọ́jọ́ yẹn.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ha bò.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí kún mi lẹ́tù rẹ̀ bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run.

dé kódé báyìí là á tàkò tó bá a bá lọ là á dé. Dídé tí mo dé lọ́tẹ̀ yìí, ìró ìdùnnú ni mo mú wá ìró ayọ̀ ni o. Ṣé bẹ́ ẹ ṣáà ti mọ̀ mí, èmi gangan lo ní ìró ìdùnnú. Ọ̀rọ̀ nípa bá a ti lè nà yẹn já ta àdó lówó dọ́lọ́là tó jẹ́ pé owó tí ń bẹ lọ́wọ́ ẹni ò ní tán ọ̀pọ̀lọpọ̀ á sì tún máa kún ni mo mú wá ewo ẹ̀yin obìnrin gangan lẹ lọ̀rọ̀ tòní. Ẹ̀yin obìnrin ẹ súnmọ́ bí kẹ́ ẹ gbọ́ mi kò yọ̀yàwó ilé sílẹ̀ kò yọ ọlọ́mọge sílẹ̀ gbogbo ẹ̀yin coppers lóbìnrin ẹ máa bọ̀ wá fetí pé yàwó ọ̀rọ̀ oníṣẹ́ ọwọ́ olókòwò kékèké olókòwò ńláńlá ẹ súnmọ́ bí kẹ́ ẹ mọ wá gbọ́n tí mo fẹ́ sọ. Verago Project ẹ ti lè máa gbọ́ ẹ ti máa gbọ́ ẹ ti máa gbọ́ Verago Project ló gbòde o. Sọ nípa àwọn Verago, àwọn ni àwọn obìnrin alálùbáríkà, obìnrin tí wọ́n ní àfojúsùn rẹ tí wọ́n kóra wọn jọ tí wọ́n sì ń dánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ayélujára lórí báàtì dolówó dọlọ́rọ̀. Sọpẹ́lẹ́rí ọ̀hún bẹ lọ́rùn àwọn Verago yìí ti bẹ̀rẹ̀ ọdún kẹta rèé àmì ọdún kẹta la fẹ́ ṣe pẹ̀lú àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ tó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ àgbára yamúyamù. Queen of Impact la kò rí ìdánilẹ́kọ̀ọ́ tọ̀tẹ̀ yìí ẹ wò ó máa lẹ́ òdùgán o ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi ẹ mú fóònù yín jáde kẹ́ẹ̀tẹ́ nọ́mbà yìí tàbí tó bá ti ẹ̀ jẹ́ pé báyọ̀ ló bá rí tètè mọ́ ọ kọ́lẹ̀ torí pé yóò ṣe ọ́ láǹfààní ni o 070-88-29-21-42 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 070-88-29-21-42 nọ́mbà tí mo pè síta tẹ́ ẹ ti kọ́ kalẹ̀ yìí ni kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì sí bó o bá ti tẹ yẹ́ẹ̀sì ó túmọ̀ sí pé kán bọ́ fàyè tiẹ̀ kalẹ̀ nu àǹfààní péréte ló wà ńlẹ̀ torí pé ẹ̀yin náà kú ti mọ̀ pé oríire kì í fẹ́ kéèyàn ó ṣeun àfi kó o tètè dìde lẹ̀wúyà lónìí kó o ṣègbésẹ̀ ọlọgbọ́n wá darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó máa wáyé ní ọjọ́ Saturday 1st August 2026 nínú NUT Secretariat ni ó ti wáyé ní òpópónà Sadam. Máa bọ̀ wá kẹ́kọ̀ọ́ nípa bó ṣe máa rówó tó máa rí owó tabua ni o tá a bá ń sọ pé owó tó tówó. Àwọn kan náà ti ṣe eléyìí tí wọ́n ti là ń bẹ wọn fẹ́ ya aládàánìkan jẹ ni wọ́n fi ń pe gbogbo ẹ̀yin obìnrin a ní ọmọ ìyá bọ̀dá fẹ́ dé kó fẹ́ra kerosene kó fẹ́ra àṣánú kó láfi tọkọ rẹ̀ bá wọlé. Ta ló sọ fún ọpọ́bìnrin ò lé lówó lọ́wọ́ ta ló wá sọ fún ọpọ́bìnrin ò lè là kó lu àwọn obìnrin lọ mọ́tò dẹ̀ndẹ̀ndẹ̀ndẹ̀ mọ́ bọ̀ wá ìwọ náà wá fojú rẹ rí gan ni ya fi jí ni nóbì ṣe dẹ̀ ń ṣe wá rí àwọn obìnrin tí wọ́n ti làmìlaka wọn á kó ẹ kàkà tó fi mọ fi dátà rẹ ṣòfò tó mọ jòkó lórí ibi tí ò yẹ kó o jòkó kó mọ owó sí dátà kó o mọ ohun tí ò yẹ kó o wò ó jòkó ló mọ tẹ fóònù rẹ lówó sì mọ wọlé fún ọ kì í ṣe ọ̀nà tí ò tọ́ o ọ̀nà tó legit tààrà ni. Tó bá jẹ́ lọ́jọ́ lásán ni ₦10,000 ₦10,000 ni wọ́n fi ń ṣe registration fún ìdánilẹ́kọ̀ọ́ yìí ṣùgbọ́n nítorí pé wọ́n ń ṣe àkànṣe ọdún kẹta àmì ọdún kẹta ni wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí náà fífi orí ọ̀fẹ́ náà kalẹ̀ fún gbogbo ẹni tó bá tẹ yes sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-88-29-21-42 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 070-88-29-21-42 yẹ́ẹ̀sì tó tẹ̀hún ni túmọ̀ sí pé mò ń bọ̀ ẹ bá ń gba àyè kalẹ̀ ẹ̀yin ìwọ náà ṣègbésẹ̀ ọlọ́gbọ́n sẹ̀ tẹ yẹ́ẹ̀sì kó o lè rí àǹfààní jẹ nínú orí ọ̀fẹ́ bàǹtàbàǹtà yìí àwọn obìnrin tí wọ́n ti làmìlaka lórí pé bọ́ bá ti wà lórí WhatsApp wọ́n dẹ̀ make money lọ ogo you get money this year bọ́ bá ti ń tẹ fóònù lọ́mọ rówó àwọn tán gbọ́n ni wọ́n ti ṣègbésẹ̀ ọlọ́gbọ́n ìwọ náà darapọ̀ kó o ṣe kíni kó o wá síbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé ní ọjọ́ Saturday ọjọ́ kìíní oṣù kẹjọ 2026 yìí ní NUT Secretariat Asadam nílùú Ìlọrin àwọn tí wọ́n ti jèrè tí wọ́n fèrè jẹ̀kọ́ àwọn ni wọ́n gbé owó tó kù tẹ́sán ẹ̀rí báyìí nínú ₦10,000 àwọn ní kẹsàn 1,000 àwọn ti bá yín sàn yókù ṣùgbọ́n èèyàn 99 péré èèyàn 99 péré làǹfààní yìí wà fún ìwọ náà jẹ́ kan lára àwọn 99 yìí ṣègbésí ọlọ́gbọ́n darapọ̀ kò

use this medium to explain what I've been saying in Yoruba language to you over there. Dear ladies, women, girls of nowadays, can you upgrade yourself, please? Come and join this seminar coming up on Saturday, 1st August 2026 at NUT Secretariat at Saddam, Ilorin, Kwara State, Nigeria. You will be taught on how to use your phone to make money instead of you using your data without getting any profits. If you join this seminar, you'll be taught on how to make profits by using your data. You'll just be on WhatsApp and learn a lot on how to be yourself, on how to make a lot of money, on how to develop your skill. Just come to this seminar coming up on Saturday, 1st August 2026. To get your space, just type yes on this phone number 070-88-29-2142. Again, 070-88-29-2142. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹ́ ẹ̀yin obìnrin gbogbo kò sáǹfààní nínú kán má ṣobìnrin lẹ́kọ̀ọ́ mọ̀rírà. Kò sáǹfààní nínú kán dáwọ́ ọmọ lẹ́kọ̀ọ́ mọ̀rídá. Àǹfààní wo ni wà ń bẹ́nu pé òdi ẹgbẹ́ yẹ jẹ́ lọ, ò ti ẹ̀ wá rówó, ò rọwọ́ yọ láàrin ẹgbẹ́ rẹ̀. Ọlọ́run ò ní ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o. Máa gbọ́ àmínì kan ràn, àfikọ́lúwa rẹ̀ ó sì gbé sí ọlọ́gbọ́n. Dákun tara sàsà kọ́ gbọ́ mi bí mo ti ń wì yí. Tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kó o lè fi gbàyè kalẹ̀ ní o. Ọjọ́ Sátidé ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 tá a wà ń bẹ̀ yìí ní ìdánilẹ́kọ̀ọ́ tó lámìlaaka náà wáyé ní NUJ Secretariat Òpópónà Saddam tó wà nílùú Ìlọrin. Tètè dé kó o ṣe oríire ni aláfikún tí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì tiẹ̀. Ìwọ́ ta àtẹ̀jíṣẹ́ òun kó o lè fi gbàyè kalẹ̀ torí pé ààyè péréte ẹ ò rí èèyàn díẹ̀ ni wọ́n nílò 99 ìgbà mélòó ní epe àní kí wọn náà ò jẹ́ kan lára àwọn 99 yẹn. Tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀s sórí nọ́mbà yìí 070-88-29-2142. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 070-88-29-2142. Àwọn obìnrin gidi ran ọkọ wọn lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìyá gidi fáwọn ọmọ wọn. Kí ló wá fẹ́ fi ran ọkọ rẹ lọ́wọ́ tó o bá lówó lọ́wọ́? Kí ló fẹ́ fi jẹ́ ìyá àtàtà fọmọ tó o bí tó o bá lówó lọ́wọ́? Tó o bá lówó lọ́wọ́ ọkùnrin ó tún mọ ṣàpọ́nlé rẹ yóò mọ kí ọ yóò mọ gé ọ. Àwọn ọkùnrin sì tó jẹ́ pé wọn fẹ́ liability mọ́ gbogbo irúṣẹ́ tó o bá ń ṣe. Bóyá ọ́fíìsì ni wọ́n ti ń ṣiṣẹ́ ni tàbí ò ń ta ọjà láàrin ọjà abó ti ẹ̀ wà nínú ṣọ́ọ̀bù tiẹ̀ tó dá ṣọ́ọ̀bù ní àní o lè darapọ̀ mọ́ṣẹ́ eléyìí náà kódà kò yọ stúdẹ́ǹtì sílẹ̀ kojú àwọn kọ́pà náà lẹ̀ o. Ìwọ ṣáà ti jóbìnrin ibí ni àwọn obìnrin ti ń ṣe àmúlò ọpọlọ ibí ló ti rí àwọn obìnrin tí wọ́n jẹ́ ògbóǹtagìrì ibí ló ti rí àwọn obìnrin tí wọ́n lámìlaaka tó jẹ́ pé wọ́n máa kó ẹ pẹ̀lú bó ṣe lè wà lórí títẹ fóònù ẹ wá dẹ̀ máa make money wá máa rówó náà wá máa rówó lò wá darapọ̀ mọ́ Verago Project tí wọ́n ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá ńlá tí wọ́n pe àkórí rẹ̀ ní Queen of Impact. Ìwọ náà ò gbọ́ ni Queen of Impact àwọn obìnrin tí wọ́n ti làmìlaaka náà ni. Dákun máa bọ̀ wá tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti ń pè látẹ̀ẹ̀kan òun rẹ̀ tún bọ̀ lẹ́ẹ̀kan sí 070-88-29-2142. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 070-88-29-2142. Àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú rẹ̀ ní odò dídí ẹ má sọ pé mi ò wí tèmi o mo ti sọ tèmi fún yín o. Ẹni ó bá fẹ́ kọ́ ẹni ó bá ti ẹ̀ fẹ́ kọ́ àjọsọ oríire ni ìwọ náà darapọ̀ mọ́ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí láti lọ tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì tiẹ̀. Déere gẹ́rẹ́ wo ìpé ìpéjú làlàáfíà bí bá ti ń kọjá àpé ìpéjú adé bàbá sí òsì nǹkan. Ẹ jẹ́ iṣẹ́ nu mi ní dédé ṣíbílàgbọ̀n tá a wà yìí Ramat làwọ́ àlàwà ni ayé yín náà ni. Ẹ ti mọ̀ pé kókó lè kóńkó ọmọ Èkó kì í kó ṣàmì òní fún yín lófo ẹgbàá.

0: olórin tó rẹwà yìí nìkan ni wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ẹ̀jẹ̀ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.
1: And gentlemen,
2: Diamond FM.
1: Listen to the music, relax, and have fun. All the hits.

0: lásìkò yìí. Ní gbogbo àyíká yìí tẹ̀ ti ń gbọ́ wa. Lásìkò tẹ̀ ń gbé ètò yìí. Ṣé dáadáa la bá yín o? Ṣé ká mọ̀ tanra wa? Kò sóhun tá a lè fi ìlera wa, kò sóhun tá a lè fi wé o. Gbogbo ilé téèyàn bá kọ́, gbogbo ọkọ̀ téèyàn bá rà. Abálájọ táwọn àgbà bọ̀ tí wọ́n ní ìlera báyìí lògùn ọ̀rọ̀. Ohun téèyàn gbọ́dọ̀ fi ṣàwẹ́wà, ohun téèyàn gbọ́dọ̀ fi owó ọyọ̀ bọ́kẹ́ mú, òun ni ìlera o. Ẹ wá fi àpèrè tẹ́. Ilé-iṣẹ́ Health Code. Health Code. Ẹ̀yin náà mọ̀ wípé bàbá sọ̀rọ̀ nípa ilé-iṣẹ́ tó mú ọ̀rọ̀ ìlera ní bàádà lọ́kùnkúndọ̀. Ọkọ̀ gbòógì ni Health Code jẹ́ o.
1: Ìwọ Sátidé.
0: Ẹ̀wájú ẹ̀ máa fi lé ìkíyín káàbọ̀ sórí ètò. Níbi tẹ́ ti láǹfààní láti máa pàdé ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀. Ẹ àjọ ṣètò ti àkókò yìí ni torí wípé yóò ṣe gbogbo wa pátápátá porogodo láǹfààní. Gẹ̀rẹ́gẹ̀rẹ́ báyìí ni àgbẹ̀ wọ tọkọ rẹ̀ lẹ́yìn. Ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ẹ tún kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí o.
2: Ẹ ṣe a kú àkókò yìí.
0: Àdúpẹ́.
2: Gbogbo ibi tí ìkànnì yìí tí wọ́n ti ń gbóhùn mú kí wa wípé a kú ọjọ́ dáradára yìí.
0: Ẹ ṣeun inú wádùn àyọ̀wá kún ẹjẹ́ àtàkì ní ọ̀hún kọ̀ọ̀kan kan torí àrọ́jọ́ mùsùlùkọ̀. Bàbá sọ̀rọ̀ nípa ilé-iṣẹ́ Health Code. Bàbá kí ni ilé-iṣẹ́ ìgbédani gan?
2: Ẹ ṣe olóòtú. Ilé-iṣẹ́ Health Code ó jẹ́ ilé-iṣẹ́ tó jẹ́ alternative medicine. O ni wọ́n ń pè ní Health Code. Àwọn bí wọ́n ṣe ń tọ́jú láti sẹ̀ǹdálẹ̀ ayé wa. Àwọn lókàlè ni wọ́n ń tọ́jú ara wa. Nírú àkókò bí èyí. Health Code náà wá gbé ètò ìlera wa. A ní àwọn instruments. Àwọn ẹ̀rọ ìgbàlódé tí kò tí ì sírú rẹ̀ ní àgbáyé.
0: Kábíyèsí Olódùmarè.
2: Òun ni wọ́n fi ń yọ ọ̀rá kúrò. Olóòtú ọ̀rá a máa dín liver ènìyàn.
0: A máa ṣe àkóbá fún ara
2: wọn bá pọ̀ lápọ̀jù. Ó pọ̀ tí ò ní jẹ́ kí ara kí ó ṣe dáadáa.
0: Olódùmarè.
2: Àwọn míì ní arthritis. Tí wọ́n ń pè ní àwọ́ká. Àwọn míì ní chronic rheumatism lágúnlágún. Àwọn míì wọ́n ní ẹ̀wọ̀ ara ríro ni. Àwọn míì bí wọ́n ṣe ranjú kalẹ̀ ní for good 6 months mo ti rí wọn tí wọ́n.
0: Kílẹ̀ ó fi mọ́.
2: Bẹ́ẹ̀ ni fún odidi oṣù mẹ́fà àwọn òrírí oorun sùn.
0: Kábíyèsí Olódùmarè.
2: Bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ni ẹ̀rọ ìyá. Àwọn míì ní stroke rọpárọsẹ̀. Àwọn míì fibroid. Olóòtú mi ò ní tẹ̀yìn. Ẹ wo àkókò tá a wà yìí àkókò tí ò wọ̀ rárá ni nítorí pé bóyá torí bí ìlú ṣe rí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń ṣe àìsàn aṣọkàn ni wọ́n dàbúra. Because a lot of them they are working cops. Ẹlòmíì kò lè rí òpó iná
0: òpin eré ló kàn síra wọn.
2: Yóò
0: ti máa mí
2: hẹlẹ hẹlẹ
0: gúlegúle.
2: Kódà yìí ní tẹ̀yìn olóòtú.
0: Ẹnì sólẹ̀.
2: Seri Health Code. Gbogbo àwọn imbalances in the body system.
0: Àwọn kùdìẹ̀ kùdìẹ̀ tó sọ ló
2: máa yọ ọ́nà láìpẹ́ pé òun lògùn sáábì aláfiṣe.
0: Kábíyèsí Ọlọ́run.
2: And irú ọ̀kan nínú wọn ni àwọn obìnrin míì ní fibroid. Àwọn ọkùnrin míì olóòtú mi ò ní tẹ̀yìn. Wọ́n agbára ti bọ́ lọ́wọ́ wọn.
0: Bí ẹni tí bátìrì fóònù rẹ̀.
2: Because
0: o ti lọ yánjọ.
2: Ẹjọ́ sọ fún yín pọ́sìrẹ̀tì ti pa ọ̀pọ̀lọpọ̀ sára. Àwọn ọkùnrin nísìn. Bí tó bá dẹ̀ ti wọ 1% kí ló kù.
0: Ọtán nǹkan yẹn.
2: Kò sí tí agbára ọkùnrin bá ti lè bọ́ lọ́wọ́ rẹ̀ ó di yẹntẹ́rì. And that is why today ẹ rí àwọn weddings tí wọ́n ti ná millions of naira ó collapse. Kí ló fà á? Ọkùnrin ò lè ṣe nǹkan
0: kan. Kábíyèsí
2: Olódùmarè. Kò sóbìnrin tí ó gbà. Àti bẹ́ẹ̀ lọ ni olóòtú.
0: Tọ́ bàbá ohun tẹ́ ẹ wá yànnàná tẹ́ ẹ kà á lẹ̀ yìí ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀. Òun yóò mú mi tari ìbéèrè tó kàn yìí sí yé. Ilé-iṣẹ́ Health Code wọ́n ṣe àgbékalẹ̀ ètò kan ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn tí yóò ṣe ètò lórí tẹ̀lẹ́mù láǹfààní. Bàbá ìjọ wo ni ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí ìjọ wo ni ó wáyé àti pé bóun ni ó ṣe lọ gan.
2: Olóòtú. Ọlá àti ọ̀túnla ni ó wáyé.
0: Ọlá òde yìí àti ọ̀túnla.
2: Àti ọ̀túnla ní aago mẹ́sàn-án sí aago mẹ́rin ìrọ̀lẹ́.
0: Aago mẹ́sàn-án àárọ̀
2: sí aago mẹ́rin ìrọ̀lẹ́ ní Equa Event Center. ni ilori wa ni bi ni challenge
0: nilu ilori ta wa yi
2: be ni olotu
0: no la de ye ati otun la
2: be ni
0: to baba eh eja tete na wo gan kini ohun tori pe akoko eh ko ba wa sore eh won number wo la won eyan le pe bayi bayi ba tin seto tori pe mo mo pe o te fe salaye te fe yanana fa won eyan o po gidigan ati pe awon eyan o se se kari ninu won ti won fe kopa ni bi eto idanileko ti o waye lolai ati otun lai e sale ba n pe awon number yen jade
2: no ba won jeji
0: 080 3 3 3 3 4 6 4 6 4 1 4 1 20 20 Eja mo na kasi
2: 080 3 3 3 3 4 6 4 6 4 1 4 1 20 20 Ekeji 080
0: tabi 080 39 39 63 63 63 63 73 73
2: Ben you know
0: to awon number yi e ma pe lowo lowo ba tin seto itori pe eh eto danileko ti o waye lola ode ya ti ni otunla ni Equa Event Center to nbe ni agbegbe challenge nilu Ilorin yo si ola anfani to po awon ero igbalode eyi ti ile ise Earthcode leyi ti won ko wo lode yi yo ogbo eh yo mu ki eto ilera re ko dangadia yo si mu ko fese ni le dan eh ogbeni sibe sibe eje sare bere lowo yin ko to di pe a ma di gbadagbon wa kuro lori eto fun ti akoko yi kini pataki dani leko igan tori pe beyan ba nlo bi kan o gbudo mo irede ati bi ibi tin lo bo ti se pataki to eje kan wara le mo
2: be ni olotu se ri agu ara wa opolopo awon eniyan I
0: ẹnu bi kan rin
2: nítorí pé agolo ló wà lára rẹ̀ ó kàn daṣọ bù mọ́lẹ̀ that is why today ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ikú pọ̀ rẹpẹtẹ wọ́n ní àná ó ṣubú àná kò jí ẹlòmíràn apá rẹ ti lọ ẹsẹ̀ rẹ ti lọ ojúgbò orí mọ̀mọ́ ẹ wọ́n accident ń gbèrò ni ẹ wo machine yìí ó kó òṣìrù rẹ̀ fẹ́ ní ìrẹta wà yìí afẹlifẹli mọ́dé and kí là ń sọ ni wípé bí òjò bá rọ̀ lóòótú ti o gba dọta koja awọn drainages yẹn kẹri loju ẹsẹ yoo yi ako titi ki lo fa keke ti di gota
0: ẹlo ti di gota
2: ni ọjọ to tẹyu pe gbogbo agu ara wa ngba mi ẹlomi gbogbo sẹẹli ẹ ti ku
0: kabiyesi olodo
2: gbogbo awọn vein rẹ ko si blood circulation kankan
0: ẹjẹ o raaye san
2: bẹẹni
0: bẹẹni o
2: raaye san ko si ẹni to le wo and that is why awa ni ẹrọ ti igbalode ta n sọ nipa rẹ yii to je pe yo straighten gbogbo awon ibi to se kudakuda gbogbo awon gedegede inu yen yo fa kuro and ona wo la fe ma gbe that is why today sir mo be wa ja mu ilera wa ni okun
0: no ko kudu
2: mo fe gbogun mo fe dogbon omo mi ni aya mi ni oko mi ni nkankan e wo bo ba ti lo o ti te mo
0: pare ni
2: that is why your health should be paramount should be number one and that is why today China is over 1.5 billion
0: wow
2: bi eni ya ba ku logo ni odun ofo mi nibe
0: bi eni so
2: ni ba wo ti ma wa mo la ti wo ma pa wo ye mu re wo ma pa malu that is why we are telling you today pe eje amura because the last time in China is 150 to 200
0: wow.
2: I stand to be corrected and iye ni kankan awọn orisirisi ayẹwo la maa se fun yin lati ọla yẹn
0: lati ọla ode yi
2: bẹẹni a wo blood sugar rẹ a wo bp rẹ a ẹnjin yẹn gan o sọ fun wa equipment ta ni yẹn ẹrọ ìgbàlódé yẹn yóò sọ fun mi aso to ba ni ṣùgbọn kó o tó lè se nǹkan kan tá a bá ti tí àyẹ̀wò tá a sì fún ọ ẹgbẹ̀rún méjì péré ni instead of 15,000
0: pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ̀ ká lè
2: yìí bẹ́ẹ̀ ni olótú
0: ẹgbẹ̀rún méjì péré
2: ni o fi se àyẹ̀wò ara rẹ
0: kábíyèsí olódùmarè
2: tó bá wá sí àyẹ̀wò ara tán tó bá di pé yóò á ṣètọ́jú rẹ pẹ̀lú ẹ̀yìn yẹn owó tí wọ́n fi wọ́n mú owó dání o torí even if free time there is nothing that is free
0: bẹ́ẹ̀ni
2: and that is why today à ń pè àwọn ènìyàn ẹ jáde kúrò níbi tẹ wà because if you fail to move out from your comfort zone ojú kan náà ni wàá wà bí odò adéwà fún to ba ojo ori o mo ti ri awon omo 15 years 18 years to ni cancer ati lawon to ni fibroid ati lawon to ni bad eye ori sirisi won ba yen awon egola gbogbo eyan ni sugbon awon to ba ti se awon jomo ejoko elomi le wa moto lati bi de nibusa o le wa de kalaba
0: ti o wa lori joko
2: opolopo waka awon accountant awon bankers awon tailor ati gbogbo iseda omo eni patapata ko si eni ti o ye ko service body ba so wi pe gbe ara re lo sun ile iwosan
0: mo

0: ọ̀rẹ́ wa. Ríraju pọ̀ ń ṣàmójútó ìlera rẹ̀ nípasẹ̀ àwọn ògùn. Tíńdà àlàáfíà padà ságọ̀ ara. Lè ti lè ṣe Green World International ń pèsè. Yí bàtì, àwọn ajẹ́bí idán ògùn. Bikini tonifying capsule. Tọkùnrin tóbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀. Léyìí tí ṣàfọ̀mọ́ inú kíndìnrín. Tí kìí jẹ́ kí ìdọ̀tí sọ ní dọlọ́kùnrin ó fi bẹ̀. Ṣé bùgbé kíndìnrín tí ò dá pé mọ́. Mímú kẹ́yìn ọba láì tí ì pé ọjọ́. Omega 3 àti omega 6 fatty acid. Èyí ń ṣiṣẹ́. Pọ̀pọ̀lọ̀ wọ́n ṣe túbọ̀ ọmọ jí pépé tó ń ti akin lẹ́yìn. Fún ẹyin jú wa. Tá a fi ní mọ wùrà kọ̀rakọ̀. Deep sea fish oil capsule. Kò ṣe mọ̀ ní ògùn. Tí gbógun ti ẹ̀jẹ̀ rúru. Ìfúnpá gíga. Àpọ̀jù ọ̀rá nú ẹ̀jẹ̀. Tó ń ta àpọ̀jù ṣúgà nínú ẹ̀jẹ̀. Kàsà. Deep fish oil capsule. Ń bẹ ní pèsè. O tún gbàgbé ọ̀rọ̀ mọ́. Wàyí o. Big power capsule. Òun dá fún ọkùnrin. Tegun àtagbára ìbálòpọ̀ rẹ̀ bá ti sọ sẹ́lẹ̀. Ẹyin ọkùnrin tá ìsan sétọ̀ sétọ̀. Tọ́lọ́yìnbó ń pè ní prostate. Tàbí jẹjẹrẹ prostate. Prostate cancer. Prostate care. Àti prostate sure capsule. Lo ògùn rẹ̀. Pẹ̀lú ògùn tó jẹ́ ti ilé-iṣẹ́ Green World. Ó dòmìnira lọ́wọ́ àìsàn. Lábẹ́ àyẹ̀wò lásán nílé-iṣẹ́ wọn. Láti mọ gbogbo tó ń bẹ ní ẹ̀gọ́ ara rẹ̀. Ẹ̀rọ ìgbàlódé. Tí yẹ ní wò látò kèdélẹ̀. Yóò sọ pàtó ẹni tí ń bẹ nínú ara rẹ̀. Gbé ìgbésẹ̀ lónìí.
1: Ọ́fíìsì ilé-iṣẹ́ Green World wà ní number 159 àdojúkọ Zenith Bank Surulere nílùú Ìlọrin 09025500014.
2: Àgbẹ̀ alárùjẹ àtàládá.
3: Má kí kàbọ̀ sórí ètò ní pápápá fúnjọ́ ètò ní ẹtìmọ̀ tó bá ti ń di Wednesday báyìí ẹtìmọ̀ pé Green World ló gorí àtẹ ètò. Kí lóhun tán gbé dání tán wá tà, kí lóhun tán fẹ́ kẹ́ báwọn rà. Òun náà nípa ti ọ̀rọ̀ ìlera tara wa. Ẹ má gbàgbé wípé nígbà míì tá a bá ní thousands and millions of owó nínú bank account, bóyá àpò wa la sì ní sí tí ò sí àlàáfíà, ẹ ti mọ̀ pé irú owó bẹ́ẹ̀ a máa lọ sí ọsibítù lọ́tún lósì. Àdúrà tá a sì ń gbà náà pé gbogbo owó tá a pa lágbára Ọlọ́run ká lè ní àlàáfíà láti lè jẹ̀gbádùn rẹ̀. A tún ti wà lónìí nítorí pé Green World wọ́n tún ti gbédé, mo ti mọ̀ ń gbédé ní gbogbo ìgbà. Adébáyọ̀ Ọlátúnbọ̀sún, àwọn ní consultant ẹ máa ń pè bàbá ẹ̀ ní Bossman. Kí lóhun tán tún fẹ́ jẹ́ ká mọ̀ lọ́jọ́ tòní? A tún máa tẹ àwọn fọ́nrán kọ̀ọ̀kan àti testimony lóríṣiríṣi lórí ètò fún ti tòní. Bossman ẹ káàbọ̀ sórí ètò.
4: Mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi nílé níbi jákùjádò tẹ ti ń gbọ́ mi. Àǹfààní kan tẹ́ tún lè ṣe ra yín náà ni pé kẹ́ ẹ fara balẹ̀ máa gbọ́ bá a tún ṣe ń sọ. Tọ̀sẹ̀ yín náà yóò tún ṣe ẹ̀yin náà láǹfààní.

0: ẹni lábàlá àkọ́kọ́ ẹ mọ̀ bínú ẹ̀yin tó bá jẹ́ pé ọ̀rọ̀ yín la ọkọ̀ mú wálé tá àrọ́rọ̀ tí yín tí ì mú wa ẹ̀ ọ́ yìí máa ń pọ̀ tá a máa ń gbà tá a pè ní lẹ́tà tàbí àtẹ̀jíṣẹ́ ẹ bá ń gbé yẹ̀wò ẹ̀dá kan ẹgbà ní ẹ̀tún làmí ṣùgbọ́n lè tọ́ bá lékè tá a rí pọ̀ kábàbá ń bá rì tọkọ bọǹkì tọkàbà rí làá máa fi ṣáájú àti tí wá ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní ẹ̀yin náà ẹ̀ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ fẹ̀yìntì bíi kàlẹ́ndà aláfọwọ́ yí kẹ́ ẹ máa bá wa dá sí ìdájọ́ tó ọmọ bíi lẹ́tà wo ló lékè lónìí.
1: ọlọyẹ lẹta alẹ okun kẹkẹkẹ
0: tó kọlọwọ ṣàánú
1: èmi náà wàá fi sùúrù ká
0: ọ fi sùúrù ká kẹkẹkẹ
1: wọn fẹ kí gbogbo ọmọ orílẹèdè nàìjíríà
0: eba
1: kí gbogbo wọn bá mi fi sùúrù gbọ
0: ọya
1: kí gbogbo wọn gbọ dáadáa
0: ọbẹ ta
1: kó mọ sí pé ìkan musare lọ tọ láàrin kan mi gbọ mo fẹ kí gbogbo wa ohun tá a bá ń ṣe báyìí jọ ẹ jẹ àṣìdáwọ dúró
0: ká lè gbọ lágbọyé
1: ká lè gbọ dáadáa obìnrin yìí ní kájọ ká bá wọn gbé ọrọ yìí ẹwò wọ́n nígbà táwọn wà ní part four àwọn pàdé ọkùnrin kan
0: ní ìpele ẹlẹ́nkan ọdún kẹrin
1: ní yunifásitì final year wọ́n nígbà táwọn wà rí ọkùnrin wọ́n ní kò sí nǹkan tọkùnrin yóò fi bá wọn ṣe papọ̀ wọ́n ló ń tọ́jú àwọn tó ráwọn níṣẹ́ ẹ̀ má nìyẹn níṣẹ́ ọwọ́ tó ń ṣe lóòótọ́ wọn ju àwọn lọ ṣùgbọ́n gáàpù bẹ̀ náà ju bíi 5 years
0: márùn náà pọ̀ jù
1: wọ́n nígbà táwọn ọ̀rẹ́ àwọn táwọn wá ṣàlàyé ń bá ọkùnrin yìí fún àwọn ọ̀rẹ́ àwọn wọ́n nítorí níwájú ọlọ́run àtẹ̀yàn ọkùnrin yìí náà ló sọ àwọn dobìnrin
0: ok
1: àwọn ò mọkùnrin rí
0: ẹ̀yà ọ̀nà ọlọ́ni
1: ẹ̀yọ wọ́n náà wọ́n gbé kiní ìdí part four
0: náà ó tra ó gbìyànjú
1: nígbà táwọn dẹ̀ ti ri pé ọkùnrin yìí náà dẹ̀ da ó fi gbogbo nǹkan báwọn lò àwọn jọ̀wọ́ ara wọn fún wọn nígbà táwọn ọ̀rẹ́ àwọn wà rí bí ọkùnrin ṣe ń tọ́jú àwọn náà wá sọ fáwọn pé ṣé o lè rí ọkùnrin tó máa tọ́jú obìnrin báyìí tí ò ní ní ẹni tó jẹ́ pé obìnrin kan náà tí ó mọ tọ́jú òun náà níbí kan pé ṣàṣà lọkùnrin tó máa rí síta wá ní student tí ò níṣẹ́ lọ́wọ́
0: wọ́n mọ tọ́jú tó wọ́n mọ kẹ́ lójú
1: nímú ló mọ kẹ́ lójú nímú pé that means tó ti ní ẹnìkan tó jẹ́ pé ó fẹ́ síbì kan tán jọ ń fi owó ran ara wọn lọ́wọ́
0: wọ́n bá kó bárọ̀ sì sí lórí
1: wọ́n náà rẹ̀ márùn-ún làwọn ni wọ́n ní mẹ́rin náà sọ irú ọ̀rọ̀ yìí pé káwọn má rí láìlé ọmọkùnrin káwọn wọn tó yẹ pé àwọn jọ wà ń lẹ́vù
0: kan náà tí wọn ó tún jọ
1: bóyá àwọn jọ ń wáṣẹ káwọn jọ máa wáṣẹ kiri
0: ẹyọ orí nǹkan
1: wọn níbi mẹrin inú àwọn ọrẹ àwọn ṣe wá bá wọn sọrọ àwọn ajókun àwọn rò pé ìkarùnún ló wá pé àwọn pé lọọkì tiẹ ni
0: ìyọnà tiẹ
1: lọgbà ọmọ sóríire mọ ni
0: òjèlè ìlà àfaramọ ní torí yìí
1: ọkùnrin náà gbogbo aná la mọ pé tó bá yẹ kó ní obìnrin kan tó ń fẹ́ bí
0: kọ̀rọ̀
1: ní máa create time
0: fún ọtí wọn jókòó tí ó ibi ẹni tí ò níṣẹ́ ó sì níṣẹ́
1: bó ṣe ń gbé káàkiri orí social media ń post gbogbo èèyàn rí yín papọ̀ wọ́n ní bọ́ọ̀rẹ́ àwọn ṣe wá pé àwọn làwọn náà wá jókòó pé káwọn tètè serious pẹ̀lú ọkùnrin yìí lóòótọ́
0: òun
1: náà ló kú disvergine àwọn ó dẹ̀ appreciate àwọn ó mú àwọn lé ó ń tọ́jú àwọn
0: ó ń ṣe bó ti yẹ kó ṣe
1: wọ́n ní kódà ó tún wá mú àwọn lọlé láti lọ́ọ́ mọ àwọn
0: òbí ẹ̀
1: wọ́n níbẹ̀ làwọn ti wá wò pé káwọn fara mọ́ ohun tí ọ̀rẹ́ àwọn eléyìí sọ wọ́n ní báwọn ṣe plan wedding yẹn àwọn ọmọ jọ introduction àwọn ṣe introduction owaku wedding wọn nígbà táwọn wá fẹ́ ṣe wedding ọjọ́ kan ọkọ̀ àwọn yẹn contractor ni wọ́n náà wá kúrò ní wọ́n wá gbé laptop
0: kalẹ̀
1: sílẹ̀ wọ́n nígbà wọn ṣe wọ́n wo laptop yẹn wò làwọn wá rí ibì kan pé bí ìgbà pé èèyàn fi nǹkan pamọ́ sí
0: inú folder kan tí wọ́n tọ́jú ẹ̀ sí
1: folder yẹn gangan ló pè pé inú folder yẹn
0: fi gbà lọ
1: ẹ yọ pé
0: folder ni ìbẹ̀lẹ̀ máa ń lò
1: òun lẹ mọ́ ọlọ́yẹ ọlọ́yẹ
0: òun jẹ́ ọ́
1: ó ní bíbà pé wọ́n ṣàfihàn kankan pamọ́ sínú folder wọn níbo ṣe wá sí folder yẹn
0: àwọn folder
1: yẹn òun wá rí pé owó tán ń send sí yàn receipt owó ló wà bẹ́ẹ̀ 500,000 200,000 100,000 wọ́n ní báwọn ṣe wá rí gbogbo owó yìí tó wà ń bẹ̀ àwọn wà wò pé kí ni gbogbo owó yìí kí ni ó wà bí a jẹ́ pé ohun tí àwọn ọ̀rẹ́ àwọn yìí sọ obìnrin kan ló máa sẹ́ndì gbogbo owó yìí sí o
0: sẹ́ndì gbogbo yìí ọ̀rọ̀ yìí fẹ́ẹ́ jáná pẹ̀lú táwọn ọmọbìnrin yìí ti
1: sọ láti wọ́n ní báwọn ṣe wá rí gbogbo kí ni àwọn òpin ká ní ọkọ̀ àwọn sẹ́ndì owó sí wọ́n ní ara àwọn dẹ̀ jó nígbóná ra wọ́n ní báwọn ṣe wá pé àwọn ọ̀rẹ́ àwọn yẹn tán bá wọn sọ̀rọ̀ ń jọ sí ni pé ohun tẹ máa sọ àwọn
0: bá padà ti rí ní tracy
1: folder kan tó kó pamọ pé gbogbo owó tó máa ń sẹ́ẹ̀dì sáwọn kò sínú kíní folder
0: yìí transaction ni mo wò bẹ́ẹ̀
1: yóò pẹ́dàmì pé ó ní obìnrin kan
0: níbìkan
1: tí ìṣòwò kékeré tó ń sẹ́ẹ̀dì sí ẹ kì í ṣòwò iṣẹ́ ọ bí for kíní kan
0: gross.
1: Olo se se wa lo collector
0: ise mi olo. Olo fo amara wa o da bari.

ohun tó ṣàkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rírín tó bá ṣe gúnugún ni awo kòkò mórí ẹyin ìgbé ayé lọ́kọláyà lèèyàn kọ́ gba sàtí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ní pẹrẹwu òpómúlérò òpómúlérò ilé ẹ̀kọ́ yìí fẹjú kẹ̀kẹ́ débi pé ọ̀pọ̀ ló ti rúlà ọ̀pọ̀ ló sì ti bá a lọ òpómúlérò ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ ò sì rẹ́ni bá rò rẹ́ni bá rẹ wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dínà tó mọ́wọ́ lọ́wọ́ po òpómúlérò èyí ló jẹ́ kí dáámọ́ndà fm ó ṣẹyọ lálẹ́ ayé já gan boro fún gbogbo ẹni tí kankan kán mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankanka òpómúlérò àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn gbogbo alẹ́ ọjọ́rú wednesday lẹ́hìn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera òpómúlérò ẹ fà yílẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu bùkọ́lá ọmọ borí owó ọmọ bíi àti bàbá túndé azeez ọlọ́yẹwàn òpómúlérò aago mẹ́sàn alẹ́ ọjọ́rú wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlà kọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ sms whatsapp message whatsapp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dantà fẹ́sọ̀nà gbogbo jẹ́ká jọ pàdé lórí ètò òpómúlérò.

0: lójú ààrẹ di ọ padà àjọ ti kọ̀ọ̀kan nígbà tọ́rọ̀ bá ti wá di ọ níwẹ́yọ bọ́rọ̀ ti wá dà yìí 0916159111 lójú òpó òkú tọwọ́ bí tẹ̀yìn náà fi lè ṣojú wòye kí ni kọ́mọbìnrin yìí ó ṣe kí ni kó ṣe o torí pé tó ọlọ́run bẹ kí ni kó ṣe ṣé kọ́ mẹ́nu ẹ̀ lọ àbí kó pe ọkọ kó sọ fún ọkọ àfẹ́sọ́nà rẹ̀ pé tó n tí mo dálẹ̀ rí ẹ̀lú ẹ̀ kalẹ̀ ẹ ti wọlé ẹ kalẹ̀ o ẹ bá ń gbóhùn òkè díẹ̀ dákun.
1: Mo kí ọmọ bíi.
0: Ẹ ṣeun.
1: Làkà yóò ní dáàbò
0: lágbára. Àmì Ọlọ́run.
1: A ti dín ààrẹ mú ni láti lu ẹ̀jẹ̀.
0: Ẹ ṣeun bàbá.
1: Ṣé rí ìmọ̀ràn àgbàdúgbà mi?
0: Ee.
1: Ìmọ̀ kò bá yàn.
0: Ajé Ọlọ́run.
1: Ó ti rí ọkùnrin. Ó wù ó sì mọ̀ pé fífẹ́ bọ́ àwọn lò. Kò sí tó burú nù kó bí léèrè pé. Nǹkan báyìí báyìí.
0: Tọ́.
1: Ta ni ẹ sẹ́ndì owó
0: èsì.
1: Ẹ wá kó sẹlẹ̀ ní ìsinyìí.
0: Ẹyin o.
1: Ó pè ìyá. Ó pè bàbá. Bó ń fẹ́ rí
0: hàn.
1: Wọ́n ń bọ̀.
0: Wọ́n
1: lásídẹ́ǹtì lọ náà.
0: Ẹ̀mí wọn sì lọ sí.
1: Kò lè sọ fọ́kọ fóònù ló ń pè wọ́n.
0: Tọ́.
1: Àwọn ìyá yẹn ti pé ọmọ wọn.
0: Bẹ́ẹ̀ni wọn làwọn ń bọ̀.
1: Ó wá yẹ kóhun tiẹ̀ sọ pé èmi mo sọ pé mo fẹ́ rí hàn o.
0: Tó kọ̀ wá sọ bẹ́ẹ̀ o.
1: Ẹrú tiẹ̀ náà ti ẹrú ti bọ̀.
0: Ẹ bẹ́ẹ̀ni.
1: Lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́wọ́ àpàtà ìṣẹ̀lẹ̀ tó ń wá kété pé lọ́yọ̀ kan fi jàǹbó.
0: Bẹ́ẹ̀ni.
1: Èmi ọkàn rọ gbogbo àwọn obìnrin ni. Gbogbo nǹkan láyé kán máa ká máa gbára wa gbọ́.
0: Tọ́ ẹ ṣeun. Ẹ ṣeun. A dúpẹ́ àṣù ẹ ṣeun ojú òní tìyí pé ká máa gbára ká máa nígbàgbọ́ nínú ara wa ọgbọ̀n pé ṣe ọgbọ́ bẹ́ẹ̀ mi rí ni tó o ti kárú ẹ̀ mọ́ ń lọ́wọ́ rí náà ni ó bá ẹ̀ tó ọlọ́run bẹ̀ ẹ̀lú ẹ̀ kalẹ́.
2: Ẹ̀lú ẹ̀ kalẹ́ o.
0: Ẹ mọ̀ kalẹ́ o kò mú lérò rèé.
2: Ní Amọ́dé FM kò ní bàjẹ́ lágbára
0: Ọlọ́run. Àmì Ọlọ́run àmì o.
2: Bàbá Tàǹdé sọ ètò pátá Ọlọ́run ní já sọ̀rọ̀ dá sí
0: o. Àmì àmì.
2: Bẹ́ẹ̀ láti ṣàbò níye.
0: Mi ò
2: ọjà wọn bọ lójijì. Kẹtẹ tó bá ti lè sọ jáde àfẹ́sọ́nà ọkọ rẹ̀ kò ní fẹ́ mọ́
0: láì.
2: Tíyàwó àbúrò tèmi tó ní àfọ́sọ́nà rẹ̀ bá ṣe irú rẹ̀. Kò ní fẹ́ tó bá lòun ò fè mí níyà wọn.
0: Àwọn ọlọ́ba tán. Ọba tán.
2: Ìgbàdá àjìnà ni eré ìgbàgbé láyé
0: láyé. Kò ní tán lá kò ní tán bọ̀rọ̀.
2: Wàláì.
0: Wàláì.
2: Mọ́mí ìdààmú lá ni láti ṣàlẹ̀ kùtù.
0: Ẹ ṣeun mọ́mí ìdààmú lá ojú òní ti yàn á rí yín pẹ́ o. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ̀lú ẹ̀ kalẹ̀ o. Ẹ ti wọlé ẹ̀ kalẹ̀ lẹ́rọ̀ o.
3: Ẹ kalẹ̀ o.
0: Ẹ ṣeun òpó mú lérò rèé.
3: Mo kí yín ọlọ́yẹ̀ o.
0: Adúpẹ́ ẹ ṣeun ojú òní tẹ̀yìn náà.
3: Ọlọ́run ní dé tògbé
0: ti jẹ́ o. Àmì wọ Ọlọ́run.
3: Dáàmọ̀dì oníbàjẹ́ o.
0: Àmì.
3: Gbogbo àwa tá à ń dáṣọ ilé wa náà ní dàrú.
0: Àmì o. Àmì ni àlà.
3: Orúkọ mi ni Abdulrasheed láti ilé Ìbàdàn.
0: Ẹ ṣeun.
3: Ìwà tó wọn obìnrin yìí wà tí ò dá.
0: Tọ́.
3: Ẹni ọmọ tí wọ́n sàwọn obìnrin fa. Wọ́n mọ̀ gba ìmọ̀ràn ara wọn. Mo lẹ́nìkan náà báyìí náà. Ó gbà mọ̀ràn ọ̀rẹ́ rẹ̀. Látàrí pé ọkọ ń tọ́jú rẹ o. Tó bá fẹ́ fún lóúnjẹ lásán 2000 naira ní òfun.
0: Kábíyèsí Ọlọ́run.
3: Nínú
0: rògbòdìyàn yìí.
3: Àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò wá sọ fún àwọn ọ̀rẹ́ pé alágbèéká kọ́dà fún ìjọ fún wọn ni. Gbogbo àkírí pé ń sọ fún àwọn
0: ọ̀rẹ́.
3: Àwọn ọ̀rẹ́ ọ̀hún sì ni èyí tó kọ́ ń jí sí ìyájẹ́ lọ́kọ́.
0: Ọba tán.
3: Wọ́n bá sọ fún pé ọlọ́mọdé kí wọ́n ṣàgbá fún
0: un.
3: Ọkọ̀ ìjọ wa fún un ní 2000 naira.
0: Àbẹ́ rí nǹkan.
3: Láìláì àti ìṣòwò jẹ́ gbà yẹn òun 5000 naira ni.
0: Ẹ máa gbọ́rọ̀.
3: Wọ́n fi ọ̀rọ̀ yín fi ń ṣèwàwù lọ́dọ̀ ọkọ rẹ̀. Ṣé fi wá jàn ọ̀pọ̀ wá kò. Ìkan nínú àwọn ọ̀rẹ́ ó padà wá gbẹ̀yìn lọ fún ọkọ rẹ̀.
0: Ọ kábíyèsí ọlọ́run ṣẹ́ẹ̀rí nǹkan.
3: Ìmọ̀ ìwúkọ́ máa gbà mọ́ ara wọn máa tira wọn lọ́nà ni.
0: Bẹ́ẹ̀ni wàláì.
3: Ó bá lè jẹ́wọ́ tó bá gbà fún rẹ̀ tí ò bá yìí ti gbà.
0: Ẹ̀yin náà gbà mọ̀ràn pé kò jẹ́wọ́ lọ́dọ̀ ti yín báyìí.
3: Ó jẹ́ náà ni.
0: Ọ̀dà kò burú. Ẹ ṣeun. Ẹ̀lú ẹ̀ kalẹ́ o. Ẹ ti wọlé ẹ̀ kalẹ́ o. ada elu e ka le
4: elu e ka le
0: e ka le opo mu le lori o adupe se mu joni ti wa ami olohun ami ami ami o ami o
4: si fesu arigidina ti pa se e ko ni
0: e seun
4: akoko omo ti nko
0: omo bi nbe
4: Mo
0: wa ajo wa lori eto ni mo ti wi mo eh eko ti ipari business re ti mo han se lori jogbo lori jogbo se du ni o ti lo mo business le ngiji
4: mo da mo dada mo da le po wole
0: o ti lo mo business le ngiji e seun
4: e ma wo ni e ma wo ri
0: o ti da be o ti da be
4: je pa oro ti e dan le se gbe kale yin
0: be ni
4: o se lagbara ni o
0: to ko lohun o sanu wa
4: olohun ti sanu wa awa la sanu ara wa ọpọlọpọ obinrin kẹkẹ to fi n wẹ to n joju ajere ona ti ju won lẹnu
0: to
4: pe gbogbo nkan to n ṣẹlẹ wọn a fẹ ki ọrẹ mọ pe awọn ti ri ẹnikan to da awọn ti ṣe gba eyan gbogbo alagba lo da ni dile ta lo mọ eti ni
0: mo walai walai
4: to n ṣe ẹwọ nkan to da nlẹ so ṣe sọ fun
0: to
4: ko le gbe loko yen mo
0: o ti daju
4: iyin akoko no gege bi e ti so pe won ti si iya
0: won ti soku awon meyeji
4: e loko nle ojo tun ba te siku ajira pada
0: to kolon sha nu
4: ona ko si le ti dada ku ni pe nigba ti ba soku to wa pe ohun lo si pe won o se gba o e loko nle ajira pada ku
0: kolon o sha nu
4: bo ba le ti o wa awon agbalagba o le fi ito le fẹ to si ọkọ ninu
0: bẹẹni
4: o tun gbe oro kalẹ because o ti da ile ara eru lati bere o ti daru
0: order
4: atọkun atobi eja ma so ni wa ka mo ni enikan ni o je to ni bare awa wa so iso ara wa bayi
0: to
4: a pere nu oloko ba o
0: to kọlọ won sanu so ni won ni so ni so ni bare so ni bare e seun oju oni ti yin elu e kale o
5: ale
0: ese won opo mu lori
5: eni yawere
0: ami o olohun ami
5: lati gbogbo ni
0: bora wa anu eseun
5: iyin o bora
0: oju oni ti yin
5: akuse ku ito
0: ami aduko eseun
5: mo tojo meta lo mo ti go yin
0: ben inu mi dun ki mi na gbo yin lale yi
5: oja no mo ni ki n de ni o
0: aduko eseun aduko eseun elu e kale
6: o wa
0: eh pastor fatude
6: adala fun yin
0: ami christi adupe eseun baba
6: amaju ise
0: ami jesu ami o
6: olorun a wa pelu re
0: ami jesu ami ami
6: ki bi tomo bi ba sa si olorun a wa pelu re
0: ami jesu ami o ami oluwa wa ami ami ami loruko jesu eseun baba
6: oye wa o
0: oda
6: o ya wa mo nigeria
0: o ti ye wa
6: a ri aso ben ti o ri ni o
0: o ti da be
6: a de gba se ben ti o gbo
0: o da be ngba mi na kin si ben ti
6: o wa
0: o ti da be se ami jesu ami ese
6: ku selu
0: aduke
6: se won a se sile wa ba won a se sile won la bo wa ba o
0: ben
6: mo de ma so kina pe asegbe kan o si
0: wallahi e ma so e ma so
6: mo lu wa
0: ben
6: iyin ogun odun
0: a ma jo yan feli feli
6: won bi yan lowo e ti ko de ji ba se bi alabinu ni sala ibi
0: wallahi yo bere o
6: abiru ni sala ibi
0: o bere
6: won to jo ba se
0: erun o bere o
6: happy
0: beni
6: won te mo ba de se
0: ojo na tun pada abo wa bere
6: asiri kan o ti bi kan o
0: ba
6: bi to bo
0: hey
6: beni gbogbo nkan ta wa nbo nibi ibere lodo olohun
0: ka biesi olohun ba tori nu
6: de beni so fun yen sikore di seri ko si gba ta si yo ni tu o
0: ka biesi olohun
6: tori pe ba lo ba lo
0: abo
6: o ti di dandan ibe so ko ta ba ti se labe kini kan gbogbo la ma so labe ile
0: ki wa ni ko mo bi ni o se bayi
6: seri igba toro ti ri bele taba ni ko jewo no ba won o ti li so okunrin yen
0: lodindi ko si ani ani ka lo ka bo kan si
6: ijewo to fe je bayi apapa jewo yen o o apapa mo o
0: igbo oko le ma mo o ti oba so nkan kan o
6: ko si gba ti oni mo em ti ko deji
0: hey
6: o to mu so fun ise keri oku to tin ese ni
0: hi
6: lo se lo ro boyo gbo kobo
0: eh olohun o
6: keri o better
7: kile yen to ba fe daru ba to fe pin yaba kan pin yawo
0: ah
7: be ni bi pe ko wa ti wa ma gbadun ko ti bi mo bi meji bi meta kon ti wa oke ti wa lo tu em square iyan lo ma leju
0: kai kai
7: o pe ta ki ka tete daru ba yi
0: kai
7: tori o to se yen asbi yen obo
0: Kabisi olon ari yin pe we seun o elu e ka le e ka le o e ba wa gbohun oke ka mo yin o le gbo yin
8: e ka le o
0: e seun o pon le lori adupe e seun hello ato e ka le o
8: e ka le la
0: e seun o pon le lori o
8: e ku eto
0: adupe e seun oju oni ti yin
8: ami sir
0: adupe Ami o.
8: Ah, sari nti arabirin de
0: ke pe pe.
8: Sara sababi.
0: Sababi ni.
8: Sababi ni.
0: To. To.
8: Nta pe e ko so ko ma fi so. Awon bo wa do wa o, awon sababi ni.
0: Se to ba wa so, se to ba wa so, to ba wa so fun oko re, so ko le gba pe sababi ni. Bi nti o sele na o pada sele bi o ba ti e so n lo pe won
8: be mi toko ba ni gbagbo so olorun oko le gba ife sababi lo olorun kan ti se
0: kabisi olorun igbagbo yin gbodo ti ki gbodo gboro ko si gbanle ko ga ko dudu ko ah iru gbagbo be gbodo sara ah won ni sababi to adupe e seun soko wa le gba soko le ni gbagbo ti o fi gba pe sababi ni pe bi omobirin yo ran se si won ati baba ati yo won ojo kan ni won ti ko pe won pada sodo olohun won si pada lojo yi na soko wa le gba pe sababi ni ah eja fi ro wa wo seyan o kan seyan le gba be le nkan na pe sababi ni eja moju ku o nbe eh olohun be elo e ka le
8: e ka le o
0: e se won okumule lore o
8: olohun
0: eh e ka le baba
8: omo bi nkan
0: nbe la afi ara to jo seto ni e ta ba fi yanju ele tan yo pada yo le wole ba
8: oro to sele oro to mo di mo
0: ni to olorun ko sa nu wa ni o
8: yo ti omo bi ni e ba le so
0: ati
8: o du ku so ko re fa ilale
0: to nta wa na wo re o nte mi gege bi enikan mi gege bi enikan wo re pe to ba so su ko ni pada beyin yo
8: beyin to ko ra da mi re ko mo wuran
0: to
8: ori pe am baba wa won ni olumo nu mo nu pe jo ba le ya re so so ta o
0: wallahi wallahi
8: lo ya so pe ni bara mo mu ni o
0: eba
8: lai se ti ni oba oro ye ba o re were gbo to ba ti ma jade lati gbo mi lo jo waju sugba lati pe ko so ba won ni ti o ku be o ju ko yo ko e finally
0: kabisi olorun
8: pe
0: wa ni mi ke dun kele ti awu be so kan o fo ni okan ni ku o nbe
8: o le fo la ni
0: data
8: ku ku fe ka ta ni re baun
0: to
8: ti gugu e o fi gugu e ro so do olohun
0: to ora
8: to lo nba so e ni yo gbe be ata aro dane to o yo lo je dano
0: beni eseun won lo yo lo nje dalo bo lo nba ti pa yi re ni e fi le yo gbe be Olorun ba si ni isa aye re e mo ja dara wa laamu ka mo gbara wa la koko opo ko ni gbe be e seun elo e ka le hello
9: e seun
0: oju oni tin yen ka le
9: e a ko eto raje ku iwe ja yin
0: tan ah what are you o si ba kan ko lohun adupe fọlohun ka mo dupe ninu gbogbo ka sa mo adupe
9: oruko mi ni eni ola lati abiola
0: adupe e seun
9: mo te fe miss ke comment lori program mi
0: adupe
9: first and foremost e se o je program mi o ti se lot of people anything
0: to
9: women or men
0: adupe for long
9: for example ta le ifa mo ti ri todo mi ni
0: e ti ri nkan munu e
9: o ti ri nkan
0: mu a adupe
9: number 1 won ba ni yan finu won ore
0: opa
9: niyan finu won ore
0: ninu
9: koko jo me yan yango won pa niyan finu won koko no pomo I'm the kind of person that for anything me dey sorrow for
0: mhm
9: even that what I cannot do to them they cannot do it to me. And life is not all about that. So, telling me to my she also make mistake here, go. Only Mori Koko, Gidi go, Lale, Mori Koko, personally,
10: Mori Koko, to
9: me, that's next to me, no, for me.
10: I do prefer long.
9: Personally, if they don't my baby, you want my baby. Nobody in the baby is shocked on one. If I value two by the region, what the family is good and fine. Oh, that would be a whole punishment.
10: Hey,
9: punishment.
10: Hey, mommy, you call
11: it?
10: I'm me.
11: Money to the Yoka to one in your
10: country,
11: or no, within the past,
10: and
11: Yoka would pass from between. For what take a door to what your little man or your nephew? The bag will go this way with you. Oh, no, I know me. Bonan animal
10: fishy wahoo.
11: I shall be sure what you do to stop back in the
10: Why lie?
11: Oda,
10: to e mo gbagbe bo ba di lojo mejo latun ma mu awon ti won ti so nipa ilera kan kudie kudie ilera number ti e mo fi gbogbo nti a wi pe to ni se pelu kudie kudie kudie ninu ago ara te ba n ri ti oye yin ti mo si mo la yin loye pe n to se se ko fa re ona te le gbare iru dokita te nilo lati ri re iru ayewo te se re eyan to ni keyan o debi kan ko won ma siru ayewo bi 25 si lorun so gba ayewo tun lo gun jeyo kan meji lo ti won ma wa feyin gbo lowo yin eru ayewo te se re lo be eru ayewo ti mo fe se re jo de ke mo tin se yin tarata ati ru awon si mu ni lo todo dokito ti o ti ru ogun te lo si gbogbo e o le rorun la fini e franse a na won mo franse sa won ni mo nipa eto lera wa oni mo nipa eto lera post jerima ajani e mo gbagbe number won re 08106747573 08106747573 eja lo polo oja ta balo ta ba de a mo se be to koso sinu abala lenkeji ti o mo ja balata se keyin eto foto to tun gogo tori pa mo lo ngbagbe 08106747573 e mo pe be ba pe won oni gbe alaye yin mo le mo le salaye daada fun onimo nipa eto lera nte se ni pe e ko ranse ni message bi message o ba rorun lati ko e se voice note ete ni yo lebo ni yo ba lona ti orun lati ka teyin na o ka ti o si ni tumo si yin ni o mo boy je nde ka polowo ja

ẹ̀ka àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ òsì rẹ ní bárò rẹ ní barẹ wọn dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dínà tó mọ́ wọn lọ́wọ́ po òpómúlérọ́ èyí ló jẹ́ kí diamond fm ó ṣiṣẹ́ yọlá lè ayé já gan boro fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ká òpómúlérọ́ àsọ̀rọ̀ ọlọ́rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú wednesday lẹ́hìn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera òpómúlérọ́ ẹ fàyílẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu bùkọ́lá ọmọbórí owó ọmọ bíi àti babatunde azeez ọlọ́yẹwà òpómúlérọ́ aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlàkọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ sms whatsapp message whatsapp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dán tàpẹ́sọ̀nà gbogbo jẹ́ká jọ pàdé lórí ètò òpómúlérọ́.

0: dìde.
1: Tó ẹ káàbọ̀ padà sábàlẹ̀ lẹ́ǹkejì ọmọ bí àwọn èèyàn ti sojú.
0: Mo ti dé bí mo ṣe ń dé ooo, mo ti dé bí mo ṣe ń dé. Ọlọ́run mi gbà mí o má jẹ ìrarin nu, mo ti dé bí mo ṣe ara mi á.
1: Ọmọ bí àti wá dé padà báyìí.
0: Ẹyin o.
1: Kálukú ti sojú ìwòye tí wọ́n fi
0: wò.
1: Láàárín èmi àti ojú ìwòye mọ̀ náà fi wò.
0: Ohun tí mo sọ náà ni pé èmi ò ní pé kó mọ̀ wulẹ̀ sọ o.
1: Wọ́n náà ni kò gbé mi.
0: Kò gbé mi o.
1: Kó lọ bí lọ́rùn.
0: Kò gbé mi o.
1: Sí kọ́ lọ bí
0: lọ́rùn. Torí àwọn kankan wà tẹ́ pé tó bá sọ bí ẹyin ni bẹ́yìn bá ti balẹ̀ báyìí kò ṣeé ṣàjọmọ́.
1: Kò ṣeé ṣàjọmọ́.
0: Kò sí bí ọkùnrin ṣe lè nífẹ̀ẹ́ tó.
1: Wà láyé ó dínkù.
0: Ẹ̀mí méjì ló gbà.
1: Lẹ́ǹkan náà. Lérí ọ̀rọ̀ tí olùtumọ̀
0: tiẹ̀ ẹ mọ
1: ẹ
0: kọ́nà kẹ́kẹ́ mọ pẹ́ra yín lápá yàn ó bá sera wọn kánà àkókò ni ọlọ́jọ́ dárí ti
1: mi
0: ìwà apààyàn rẹ èèyàn méjì ló pa papọ̀
1: bí
0: ṣe yàgì kan fi lẹ́tà ṣọwọ́ sí náà rẹ̀ ẹni ibi ni ẹ mọ bínú bó ṣe rí lára mi
1: ẹ mọ bínú ẹ dẹ́kun ẹ mọ sí astaga fún láì olúwadá ẹsẹ̀ mi jìmí
0: dárí ẹsẹ̀ mi jìmí wà láì
1: kókò gbàtẹ́ bá ti rán tí ẹ sá mọ sọ bẹ́ẹ̀
0: ọlọ́run dárí ẹsẹ̀ mi jìmí o
1: ṣẹwàá yìí ẹ jẹun ẹ lọrun lọ bínú nínú òwòye
0: tẹ nínú òwòye àwọn èèyàn ti sọ ìwòye tiwọn lóríṣiríṣi o torí wọn ní ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmí bínú gangan
1: ẹ máa gbé lọ.
0: ṣùgbọ́n tẹ bá fẹ́ fi ìwàjọ jésù kó bá lè dára fún ọ.
1: kí wọ́n sọ fún pé.
0: irọ́ mo mọ̀ pé wọ́n lè nìkan lọ sí ṣọ́ọ̀ṣì pé ká pé pásítọ̀.
1: kí pásítọ̀ wá bá wọn. ọ̀dà ọmọ mi ìjà kò lórí ìjà ọ̀la alágbèlẹ́lẹ́ ìkejì ìjà
0: ọ̀la. abala kejì ó náà ni àwa báyìí ní orí ètò tatumánikà àwọn ọmọ kéékèèké kí wọ́n lọ sùn. àwa tábala yìí wà fún àwa responsible.

0: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin àlùyín lọ́gbẹ́.
2: Ẹ bàrìbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.